0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn mọ̀ ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọ́ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni ìyá ọmọ ènìyàn Adeyinka. mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlóńpọ́n ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí olè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sèmi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà kọ̀ọ̀kan mi. nígbà tí hùrùhẹ̀rẹ̀ rẹ̀ bá dé Adeyinka pẹ̀mbọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: ẹyin isu sísun ìwà ahunná.
1: ní aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló hù ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀mbọ bí àwọ erin.
1: níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: ẹjá a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá n papọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa rà ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ̀ bá wá 415 kẹ mọ̀ bá kú ọwọ́ ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o, nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Àní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòjù kẹ mọ̀mọ́ mi, Adéyinka.

0: mi saminu ọmọ Adépọ̀jù ṣe ti sùn orun wẹ kì í ṣerú àkókò yìí o ẹ bá ń kí sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ mi lọwọ ẹ tó bá ń kí sẹlòmíì pé káwọn náà kan wá gbọ tó ṣẹlẹ láàárọ yìí ká lè rí ẹkọ kan tàbí ìkejì kan mẹ ẹ kí sáwọn èèyàn ẹ kí sáwọn èèyàn ẹ kí sí wọn lógún lógún kẹ ẹ tún kí sí wọn lọgbọn lọgbọn
1: ó wá ní
0: kẹ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọn àgbọn ìpẹ tí elédùn àtó fi sí àlọdọ ní àyè
1: ibi ò bá ara rẹ.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú bá gbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó ti máa ń bá ń sọ wá bá ń sọ tò níyìn náà jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi kán rí nǹkan dì mú kán rí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú a tàn yá ti gbókòwò mi lọ látòrí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn Afolabi Nurudeen Alaro lórílẹ̀‐èdè Libya Alfa Glo Asiru Ahmadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti lọ Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀ ọmọ Èrúwà ni bàbá o Èrúwà òjòkò agbẹdúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí kọlẹ́rúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ mùsùlùmí olómù apàran ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ́mí bàbá ta ní sẹgbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́ bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì àkúkọ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ́mí bàbá ta ní sẹgbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ bàbá tó lọ́mọ ojú rábẹ́ sáẹ̀ kí o sójú wọn bá lọ́mọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbódòmù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà làbí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré òkò délé àbùdíntómi òkun àbùdíntómi ọ̀sà iná ò ní tán wó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dọ́dí gbólówó kòwó kó níbi ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbàálẹ̀ a ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbà àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Àlọ́run mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn náà ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn níwọ̀n àjò ti sú àwọ̀ àwọ̀ bá ti gboko obò mí lọ àbá ti máa ṣe nǹkan mí o ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọ̀gọ̀tọ̀ jọ́gọ́tọ̀ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o iná ò ní tán wo yín láéláé fún àbàdà. ata won mi na te ma ran wa lowo lona mi lona mi eh bi awon best icon furniture
1: ave
0: plenty fashion home
1: ve du for now
0: bad must ajao dauda aj honesty lati lo epo Abdurrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanike na graphic designer awa na lo na adupe o mo tun fasiko yi dupe lowo S Abmalik wireless communication ti o ba si ohun ni ihin ma Olanike o pelu gbogbo awon tan gbon safefe ni ile ise wa ni ahin aji se bi oyo online radio ni ikanni wa ni ahin adupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo oko emo a ni sirin a ni fojo lojo lo I'm a lot dada, I'm a bobrada, I'm a bodada. You call you cobala, you call you quid your lona, as it's a bone cell long. I came up for all less a lot. Don't even want loads, you know. Why lie, even more can ya, lock box.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ ilé kọ́wá fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n, ẹ jókòó ńbẹ̀, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi níbí. Ọya bó ló ṣe jẹ́? Ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ dàdà kojúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀. Bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lè rogùn wálẹ̀ ìdààmú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun
1: lọ́wọ́
3: ẹ bá ń ṣe ẹ. Àlìwọ́wọ́ 419 àjẹ̀lérógùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bà tó pè mí, ó ní níbo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó níbo mo wà, mo sọ pé mo wà ní roundabout, ó ní roundabout mo wà, òkè gbogbo ẹ̀rọ ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí, òkè kí òun máa bá mi ibi tí mo wà, mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout, mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ ba lé ránaba ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà ń bi POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer ₦85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn tẹ ó ń tẹ system. Èmi yẹn bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá wọ́n máa ṣe transfer owó fún ẹ tí kò ti fún ènìyàn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ̀ pè fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful o. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Tọ́ fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ̀jọ̀ tuntun Ọlọ́run. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́. Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìnyí torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ dàdà kojúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀wà.
3: Mo wá sáàdì roundabout yẹn, mò ń bọ̀ gbà yìí.
2: Sáàdì roundabout àbí?
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Sáàdì ìkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjì là ń bọ̀, sáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàáyà débi roundabout yẹn, ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NFC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé ẹ̀pọ̀ NFC yẹn, màá bá yín bẹ̀.
2: POS ó wà ní roundabout lẹ́yìn àbí? Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit ₦85,000 ìlú lọ́mọ ń gbà lórí ẹ̀.
3: Eighty-five.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹ̀jọ̀ engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti phone lójú ẹ̀kẹ́ pẹ̀lú, ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ ti phone ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ ti phone ara àwọn gan ti wọn lò nìyẹn ẹlẹkejì ẹbá ń tari rẹ sí tari rẹ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ sí fóònù ẹjọ́ kí n ó dùn báyìí.
4: Ok. Ẹ
2: sọ pé ta bá fẹ́ send you to 5,000 ta bá fẹ́ send you to 5,000 ló má gbà.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló má gbà.
2: Ta bá fẹ́ bá wa send ẹ.
4: Ó kẹ́ bá fẹ́ send ẹ sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sa.
2: Báwo ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kan.
5: Ẹ̀yẹ 400.
2: Ẹ̀ ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Bẹ́ẹ̀ni.
2: Ok. Báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà nọmba yẹn fún ẹ 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ fún alákọ̀ọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
4: APS
2: machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èkó ti kówó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sa.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù àwọn orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́tọ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tọ̀kì yẹn ò dá.
5: Ok.
2: Òfin ni kó wá gbé fún ọ̀fẹ́. 1514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mbó lẹ́yìn wà báyìí máa gbé yín wá sọ́dọ̀ ẹ ní kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba rìsíìtì yẹn máa bọ̀ a máa tó dé síbi ilé epo yẹn kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún máa sẹ́ndì ẹ̀ ni ẹ bá mi gbé owó yẹn.
4: Ara o kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láì tí kò hùn.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé afa àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́bì tó ń jẹ kòkòrò mọ́bì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là nílé jọsùn orí lójì ká o òru hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní a máa sọ àwọn ìbọyán ń lù ń jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yin náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ fún. Tayẹ́ns tù rẹ̀ lẹ́bi san padà. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ni. Ẹyin láfi dú fọ́nrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹyin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrò hẹ́rẹ́ rẹ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wàláì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan ná báyìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí a fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blendi sẹ́yìn náà gbórin. Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára àwọn girlfriend wọn náà ni lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn ẹ̀yin èmi àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kan mí látilẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀ yóò dojúrú o kọ́lọ̀ ń yóò lójútùú ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, a nírogun fún pínpín o, ìlú le o, Nàìjíríà ọ̀rẹ́ rìn.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n kẹ́ ẹ̀yàn alátìlẹyìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wa. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámídì, ọwọ́ Londo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbòlò mú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé. Àwọn tí a ń ro àwọn tẹ́ máa ń dúró tì wá tí n bá tún lọ fa gbòrò tí gbòrò bá ń fa gbó ní gbòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ nísìnrìn gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lú ẹ̀yin òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tì rántí dá pọ̀. Àpàpò ti rọrí àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ̀ ní bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn ìbò kúkú ni owó tó ń jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tí ẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èèmọ́ ti wọ̀ lù báyìí tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò sàgbà fọ̀ ń ká.

àwọn òbí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí là á ṣe rìnrìn o báyìí là á ṣe rìnrìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó o wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàrí ọyọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọọkan.

0: ẹkú ojúmọ́ o. Ní gbogbo ibi kíbi tí a fẹ́rẹ̀ kàn ní tó bá ń fẹ́ dé. Aago mẹ́wàá àbọ̀ ó kù ìṣẹ́jú kan péré láti orílẹ̀-èdè Nàìjíríà kẹ́lẹ́ bá wọn pé láìpù náà lẹ ti ń gbọ́ mi látẹ̀kan.
1: Ọ̀sẹ̀ yìí tún ńlá.
0: Adéyínká yín rèé pẹ́ńbọ́ bí awo erin ọmọ ọ̀dọ̀ àgbà ajá lọ́ọ̀yọ́ tí ègbó lásán. Bí mi ò bá rẹ́ranko máa ṣe ìrábà mi.

gbogbo ẹni tí ó ràn ìmí àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá wa ràn wọ́n lọ́wọ́ o adéyìn ká pẹ́ ń bọ bí àwo yoní. Ìdọ́jẹ́ ń lórin yìí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà lágbàá máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

0: sẹ́ń gbọ́rọ̀ sẹ́ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nù aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn òdìdí àti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí ẹ̀dá nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

0: láti ṣam.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbà bí mọ́ gbà bẹ̀, gbà bẹ̀ mọ́ gbà bí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà. Ibi gbogbo náà lọ gbà.

0: Oin. E gbagbe awon ta bi se waasu funra wa la aro yi tele. Ka to fi waasi Ameru Jasi yen si. Ta so pe ka ma lekun ni se olore lasiko awe yi tori pe aladipe le esan l'Olorun. Nlo su da wa yi adipele esan adipele esan adipele esan. O su yi ese yi ese ta wa yi gbugbu ese ta ba si sa fun lasiko awe yi ka ma tun pada lo ba mo. Yun ta awe ba lo tan. Gbugbu ba se nse daada ta nsa anu ta nsore lasiko awe yi. Báwo bá tún lọ tánà ká tó tẹ pa mọ ká tẹ pẹlẹ mọ náà ní ṣíṣe náà ni ó.
1: Pálógun kò sí tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lónìí. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀tún Olúwa lọ ẹ máa lọ sí paradise ẹ máa lọ àlòjẹ́ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín. Èmi náà lẹ́sẹ̀ fún gbogbo rẹ̀ tá a bá ṣe Ọlọ́run náà là ń ṣe é fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀ lẹ́sàn tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò sàn án lẹ́sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéèjì àmà àkọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún pa.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ sì ó dàbí ewúrẹ́. Láì mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn. Ó ní kọ́ máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Àìm bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ́tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún sẹ́ a sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àwọn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá sì lọ bẹ̀ yàn wò. Tá a wò sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe jókòó. Sori mi lọ.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mi ẹ̀fún mi lómi ò. Mo ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: jíjá.
1: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjẹ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gba àdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé wọn. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa ṣe máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwa náà bí ọ̀sà. Tàbí bí odò kéékèèké káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yí pa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún àló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gba ni.
0: Ẹṣẹ́ sùn ní ìnìyàn pẹ̀lú kókó má ṣàbà mọ́ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó ràn gba.
1: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúdò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ Kẹlẹ̀mọdé ọmọ àti. Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlápin ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nuru Dìnì Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹ̀lẹ̀gbẹ̀.

0: jẹri wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwọn alájẹri wọn o. A tún gba àdúpẹ́ gbogbo ẹ̀yìn aláti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàfin. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà $1,000. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lèrú òjòkó agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lèrú àgbè ní dájọ́. Bami lọmọ musi olomu aparan ọmọ ọlọrọ agogo de asegba lọna to n baba lọmọ ewu egudugbe to sọnu lomu. Sani emu mu lọ mi baba ta nisẹgbẹ gbe wure gbe wure agutan bọlọjọ to to sọnu lomu. Wani emu mu lọ mi o baba ta nisẹgbẹ gbẹran gbẹran akọ gagara to sọnu lomu. Wani emu mu lọ mi baba ta nisẹgbẹ gbẹyẹ gbẹyẹ. Baba lọmọ ojura bẹsa eke osoju. Bami to fọpo lọja to jare lepo awọn eyan nigba taka si wo ọkọ. Kile lepo ya ati esi. Ọmọ ojura bẹsa eke osoje onilu ìlúkọ ọmọ onílùkan ìlúkan tí ń dún gbomúgbodò mù lójúde ọba bàbá dáadáa nù lamẹ́ríkà fáyín ṣàmínú ọmọ adé pọ̀jù $1,000 láti bá mi fàtà ìbánilé olúṣọlá lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti àwọn aláàánú wa nù àyìn níbi ìjá tí ń tó kólówó kò ó kí wọ̀fọ̀ fọ gbàálẹ̀ ajé kò lè bá àdìjà kó lè bá àdá.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni sebi babeni kokan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajisebi Oyo laari, Oyo ni sebi babeni kokan.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Sáwà tá lówó, tábí wọkọ̀ dé Ìbàdàn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ó yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chat lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wójútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútù. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together ẹjẹ́ jọ sàsọyé pọ̀ kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútù sí ìṣòro wa. Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rá àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ̀dákun tó bá jẹ́ pé ẹ̀wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ̀dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi by dé Facebook oríṣiríṣi page ni by Davi oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rà jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ṣòro ni pé kéèyàn gbà pòun ní ṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ilé ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi nílò àbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun tó kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀pára àmọ́ rẹ̀ ò yá. Ọtọ́wọ́ kan ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: ó lòun wá ń bí lèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn baba wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán ní ìdò òun fún yàtọ̀ fún pé bóyá létà ò kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́dẹ̀ tèké ká take up issue yẹn bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ̀ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ ọmọjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Orúmọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́. Ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì. Kí ló dé tà ń fi irú eléyìí ṣe ra wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí? Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ìwà àmọ̀ bóyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá Adé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ìníkàlùkù ń lé káàkiri ní ìsín yìí o. Òǹkàlùkù ti wá wà só service. Tóbi di pé ìhà kọ̀kànmí àdónkíẹ́ kò kàn mí ní kàlùkù wá wá ń hù.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ẹgbọ́ bóò ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà foko ọ̀lẹ́ hàn o. Àlà ni ó foko ọ̀lẹ́ hàn.
1: Ò ní gbogbo àárín.

0: Àrùn ò mọ́ọ̀rù máa o, ayé gaga ní mọ́ọ̀rù nìsín, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́ni iṣẹ́ ṣoṣowó látùn lọ́sì. Nípa iṣẹ́ bísínẹ́ẹ̀sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n nídi iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹjúlẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọlọ má jẹ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọrun bá ń gbọ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọlẹ sì pọ nílùú.
1: ó ní kí wọn gbọ àdé
0: òun. wọn fẹ sọ tẹlẹ wọn fẹ sọ fún yín tẹlẹ ẹ jẹ mi ọjà yín tán ẹ jẹ ìjà yín tán lè ní. mo ti sọ lọjọ kan tí mo ní ìyàbá àmọ sẹ tí mo mọ ń ṣe lálaalẹ kò sí alẹ ọjọ kan tí ìlú oṣù ní orílẹèdè nàìjíríà tèmi ẹ ṣe ọkadà tèmi ẹ fi ọkadà ayé ta lọ tí ń fọ ọkadà wà ń tá jẹ láàárọ àtàlẹ lọ tí ń ṣe ọkadà lọ lálẹ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà alẹ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọkadà lọnu lọwọ alálẹ. nígbà táwọ̀ ẹ sọ̀lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn-ún.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ́ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ́ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láìsí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀n ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́nù ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 bẹ́lò ni dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ ràn wa o era o era wọn fẹ́ pòpò òdénú o era o fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹyin lọ́ọ́rù mọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí. sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mọ̀ pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyinka. Thank you. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmàṣẹ dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rábà mi èèyàn ni o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ o. Ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adé ápún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ o mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtún máa pàdé mi fílẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀.

0: Send Gobo Sinja la la la la. Emma Yukuro Nibe, Nikon Ajisebi Oyo Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kani wow. Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
1: Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
2: Ika, for us all, but he come a lay. Awe, for us all, for one marking. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbá ní sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pìlẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mí rán mi níṣẹ̀. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbogbo sì ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì mọ gọrun alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà. Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n ń bà mí ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí. Àṣà àti ìṣe Yorùbá kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mìí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. Wọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi ìyanu yóò ṣẹlẹ̀ ní wòyí ọ̀la o.

Ṣẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o. Nítorí ẹnìkan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnìkan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà òun òkúkú gbàjarí. Ọyá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó bá ti ní gbàgbọ́ níwò yìí ọ̀la, ó ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yìí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State tiwa lọ́hùn-ún níbẹ̀ hún. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Mọ́ mi Kristi Àfọ̀lábí orísun ìyè náà ni o. Kódà arọ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówólọ́wọ́ ni ìjákulẹ̀ ni àìláyà ńlé ni àìlọ́kọ́ ni àìrọ́mọbí ni. Níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ṣẹlẹ̀ níwò yìí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀ Adéyinka. Mo tún ti dé aláwòye ìjánu. Níwò yìí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

0: ṣe.
1: Ní Togo, tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́ yìí níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀, ẹyin tèmi láti Benin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ níwò yìí ọ̀la o. Wàlá, ìyanu ṣẹlẹ̀ ọ̀ṣọ́ ti ní gbàgbọ́ náà, ẹyin tí a ní Nàìjíríà tilétilé níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀, ẹyin tèmi láti Canada tẹ́ ń ṣe ẹmọ gan lójoojúmọ́ níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀, ẹyin tèmi láti United Kingdom, àti ẹyin aláti lẹ́yìn wa káàkiri àgbáńlá ayé níwò yìí ọ̀la, ìyanu yóò ṣẹlẹ̀ o.

ìpàdé mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ. Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa tí mò ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o pé Ọlọ́run ó ṣe iṣẹ́ tuntun, yóò ṣe ohun tuntun, yóò gbé ara ìyanu kalẹ̀ nínú ilé ayé rẹ. Ẹni gbogbo èyí tó ń ru, ṣé ẹ mọ̀ pé tò tí mo ṣe tán tẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́ tán náà ni. Pé ká mọ̀ fìrò ń ṣe ra wa léṣe, eléyìí ló wá ń fún wa ní wọ́n ń jẹ̀rí sí i wípé tí wò bá ṣàtì nígbàgbọ́ níwò yìí ọ̀la ìyanu.

0: agbọ́ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀ ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok, TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o. Ní orí TikTok, ní Facebook, ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo bẹ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni ní orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ dọ́díò máàkì ẹ bá ń bẹ, bẹ fẹ́ download rẹ̀ ẹ bá ń bẹ o. Orin yìí ẹ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìtùnú àṣẹ ìyanu ló ń pa sínú ayé wa. Kẹ́ ẹ̀yà lọ máa download rẹ̀, kẹ́ ẹ máa gbọ́, kẹ́ ẹ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ayé tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Tọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò mọ ṣẹlẹ̀. Ṣẹ̀ṣẹ̀ mọ̀tẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tògo tògo tọ̀gọ́ tọ̀gọ́. Abọ́gbọ́n nú tún ni mí tọ̀ sọ́tọ̀ sán torú tòru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé ńlá ló ní màá tí màá ń wò sọ̀sán sí. Mọ́námọ́ná mi ṣe kárìbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú ọgbọ́n nú mi gbèjì ẹgbẹ̀jọ ní àgùtàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọmọ bí Ọlọ́run rè. Adéyinka ta ló nígbàgbọ́ ń bẹun, ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye
0: ọ̀la.
1: Ẹyin òtẹ́ bá ti wá dé YouTube wọn ẹjọ́ nítorí Ọlọ́run, kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta ẹ̀ tún lè fi support wọn. Àǹtí mi tún jí ó yé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fi orin dá yín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́pẹ̀ wọ́n sì mò ń bọ̀ náà.
2: Dandan ni kò ṣe tèmi ti rẹ ni pé ká gbàgbọ́ ká tún wá máa fi rẹlẹ̀ dúró. Ènìyàn ló ń kánjú Ọlọ́run kò rẹ̀bi kan oníwò.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ wọn wá mínísítà ní ṣọ́ọ̀ṣì tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà lẹ́pẹ̀ wọ́n sì òun náà ni wọ́n tún ń lò ní orí ìkànnì WhatsApp wọn. Ó ní 080 tẹ́ ẹ ti mú gègé àti tákàdá ẹ̀yìn tèmi 080-3541-4956 080-3541-4956 lẹ́ẹ̀kan sí 080-3541-4956. Ẹnìkan sọ pé òun ò tí mú gègé àti tákàdá. Ayẹ ẹmu. Ẹ̀rọ yìí náà ni wọ́n ń lò lórí WhatsApp o. Ẹ̀rọ yìí ni wọ́n ń lò lórí WhatsApp 080-3541-4956 080-3541-4956. Ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àwọn ẹ̀rọ ìkànnì ayélukára social media sí wọn lọ́kan ọjọ́ kan Kristi orísun ìyẹ̀ náà ni o. Kristi orísun ìyẹ̀ máa mi Afọlábí Kristi o. Kristi Afọlábí aka orísun ìyẹ̀ ìyá yìí máa gbà sí ńlá kó máa gbáràkà sí dà ń bẹ̀rù.

0: gbọ́dọ̀ balẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé ohun tó lẹ ń bọ̀ wá dẹ̀rọ.
1: Ya salam, ya salam, sulejala alewale ikiram. Gbogbo n to le n bo wa dero adeyinka.

0: Ọlàfun Láyọ̀ Ọláṣọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọlàfun Láyọ̀ Ọláṣọ́kan mi Amejoy Hamedoy Amejoy. Okun Ọlàfun Láyọ̀ Ọláṣọ́kan mi Amejoy of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wa ayin níbi náà ni. Ẹni tó lọ ń bá sàánú fún ló bọ́ nínú ewu gbogbo pé wọ́n ń kidnap èèyàn lọ́tún lọ́sì yìí ẹmọye àwọn ẹlòmíì tí wọ́n ní wọ́n láyẹta wọn ní nǹkan kan wọ́n légede wọn ní nǹkan kan tọ́jẹ́ pé ọlọ́run sì ń kó wọn yọ ẹmọ gbọ́ ẹyin kété báyìí náà ní bí máa ń sẹ̀ àánú lọ́lọ́run fi ń gba àwọn là o àánú ni
1: o lọ́rẹ́ tí ó wà.
0: Lẹ́yìn bá ṣàtì nígbà àgbọ́ pé ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo kò sí nǹkan kan báyìí tó ṣòro fún ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí ǹtí ẹ̀ mú kọ sí ṣùgbọ́n yìí náà ẹ súnmọ́ mi níbí ẹja dásọ̀rọ̀ yìí ọyá ọlọ́run ọba ọsẹ o. Ẹ̀mí mímọ́ ó sí ẹ̀mí àwọn wòlíì torí pé ìwọ ló ń gbógo fọlẹ̀ wa àwọn ọmọ ṣe ó ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógo fọlẹ̀ wa ẹ̀mí mímọ́ ẹ ṣe.

0: ẹyin tèmi tó bá ṣe pé ọlọrun bá máa ń ṣe àmì ẹsẹ ni ò ta ni ò lè dúró ná ta ni ò lè dúró
1: ọpẹ ni fún ọba
0: tí ò bá ṣe pé ọlọrun fàánú gbà wá èmi àtẹyin tó jẹ pé kìkì dá ò kúrò ẹlẹsẹ jọ ni wá máa ṣe ń tèèrà mọlẹ là ń tẹ ká mo
1: dùn
0: àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà ọlọ́run nìkan àwọn nǹkan ọ̀sìn míì náà ẹlòmíì afọ ọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran ẹlòmíì agbá ajá agbá ń gbàkúgbà ẹlòmíì atẹ ọmọ dìẹ pa kò tiẹ̀ ní human feeling pé báyọ̀ tiẹ̀ ṣèṣì ni pé ó ṣèṣì yóò sì dì tẹ ọmọ dìẹ pa àwọn ẹlòmíì ti dájú débi wípé wọn á máa fi odidi odó odidi odó ha torí ọlọrun
1: ajé
0: wọn mọ bí gún
1: osolu
0: olóngin nílò òye
1: ajé
0: fi gún odidi adìẹ lóye
1: osoluwa lórí
0: anú ọlọrun fi ń gbà wá ọ tó bá wo ti àìṣedéédé wa
1: ní ayé
0: ọlọrun ní nàìjíríà ní ọkọọkọ parẹ dànùdànù ṣùgbọn torí pé ń fàánú ń gbà wá
1: gbára nínú ìgbàdí
0: iná la fi wà ní ààyè o anú tó fi ń gbà wá yìí ọpẹ ni fún ọba ògo
1: kò sálágbára ní pẹsidẹǹsì rárá
0: yà sálàm sílùú jàlálẹ wà lè gbéra.
1: táwọn kan lápẹrí níwájú apànìyàn rẹ máa bọ àfọlọrun tí ayé ń pè é bọ jesus thank you jesus thank you jesus.

ọba tó lè ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo ó ka ó jìn ó sì tún lẹ̀ ó dá ayé ó dá ọrùn ta ló dá ohun gangan àdìtú ọ̀rọ̀ ìdìdí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ òye ẹnikẹ́ni òpó kan ṣoṣo àgbámú a.

0: ìlọrin.
1: Mo ń tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè lójoojúmọ́ ni.
0: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí afẹ́rẹ́ kan fi tọ́ba ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn ni ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà. Iláṣà Roko ti sọ lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Bí mo ti ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbá ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

0: Bá mi Ṣàmínú Adépọ̀jù láti California wọ́n ti jẹ́ ẹ̀wà. Bàbá dáadáa nù ọ́, bàbá rere, bàbá kẹ̀, bàbá àlùbáríkà.
1: Mi bá ṣu Olúwa Adama.
0: Tọ́lọ̀ rán sí wa nù tí wọ́n sì ń jẹ́ iṣẹ́ náà. Ẹ̀gbọ́n kí la mọ̀ ọ́ sọ, sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ, èdè la mọ̀ ọ́ pè, abówó ìdánimọ̀ mọ̀ ọ́ pa, èmi tí mo ètò ó ṣe. Ètò ẹ̀ tó ń lórí kè é nírú. Ìjọba wù mí mo àwọ́ sórí ètò. Àwọn èèyàn sì tó ń fi ìfẹ́ gbọ́ wa, wọ́n ń fìfẹ́ tẹ̀lé wa, ìfẹ́ tẹ̀ ní sí wa. Kò ní dìbàjẹ́ o, ilé yín ọ̀nà yín náà ní dìbàjẹ́. Ẹni sìse, ẹni sìjẹ, ẹni sìsọ, ẹni sí ilẹ̀ tẹ̀, ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹni báráyé fọwọ́ tì. Akorí ọ̀rọ̀ mi, mo ti fi ṣètò ní àárọ̀ àná náà tẹ́lẹ̀, mo kàn fún bẹ́ẹ̀ tún sọ ni. Pé ẹlòmíì yóò máa ṣe ara rẹ̀ yóò lé èèyàn ní ṣe òun, yóò máa ṣe ara rẹ̀ yóò láyé ní ṣe òun.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Má yí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí Ọ̀yọ́ online radio.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìsákúsá pọ̀. Wọ́n ní wọ́n ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì òògùn dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn táwọn àánú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì wọn farapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́. Fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kí èèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré búrèkì wá mú wọn ibi tó ti ń ju kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun bó sì ń tí december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín o kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ wa ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ọ̀nà ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbẹ́mí wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ mi yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run só le lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan, ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bìkan, a tún sún ń bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run ló ní o. Kó rí bẹ́ẹ̀ kò ṣẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyí. Gbogbo wa la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jí ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní yára ẹ̀dá, àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ọjọ́ Monday ṣe download pé ní ibi tí mo wáyé lórílẹ̀ èdè wọ Nàìjíríà. Ṣe download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kìjokìjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń buyè. Tánsáré tán ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmẹ̀ nébọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ tó gbé ta. Bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o iná o iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Ẹ̀yin èèyàn bá lẹ mọ̀ pé mínírààsì náà ẹ lè lò ó fún bí fire extinguisher. Eléyìí tó máa jẹ́ bí ìtànilẹ́kọ̀ọ́ gbélé ń já. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbò pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn ìyọ́tì àmọ́ pé àbílẹ̀ ìṣẹ́ wọn máa mú mínírààsì ó mínírààsì ni. Mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìpàdé. Iná ṣàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá tí ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àpọ̀wọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan. Ẹ dákun ẹja máa due diligence. Ká mọ̀ máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa. Ká mọ̀ ìyá fọ́lọ̀n sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyín kápẹ́ ń bọ bí àwo yẹn. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call. Ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí WhatsApp mi.
1: Àjíṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo Lari, Oyo Ni Se Bi Babeni Kokan.

0: àjọṣe eléyìí ni ẹgbọ́n tèmi náà pẹ̀lú jala.
1: Lọ́jọ́ tàbí ẹsáyé.
0: Ẹgbọ́n tèmi náà pẹ̀lú jala láìpẹ́.
1: Ọ̀bìlẹ́fùn lọ́jọ́ tàbí yẹ. Bàbá mi máa gbọ́n túnàs olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Ṣọkọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrùn. Àwọn

0: lẹ́yìn kó tó ṣe lẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bá lẹ́mi kí n má tún sí sọ abala kejì náà látúnbọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ńwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà ńwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtì. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ní kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ẹ̀ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun. Yóò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: A máa fẹ̀ mí ara ìta káìtì. Fẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Fẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ńbọ bí awo irin. Ajá lu ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ran kó a sì rábà mi èèyàn.
1: Ìrìnkọ́sẹ̀ lẹ́mi níre àjọ ni ó lẹ́mi.
0: Kírì kọ́ máa ṣẹ̀ lẹ́mi, kọ́rọ̀ ọmọ bà lẹ́mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfùlẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé ẹ mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from the tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtà ìbá ń délé ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. Báyà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

0: bẹ́ẹ̀bá wa kọ̀ ẹ mọ̀ mú tí bẹ́ẹ̀ bá mú tí ẹ mọ̀ wa kọ̀. Bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ mọ̀ gbé jáde lálẹ́ o.
1: Mo jọwọ́ kọ̀ mí fún ẹni tó yàn kọ̀ mí. Mo lẹ́wọ̀ mi o láti òkè wá ìgbọ́sẹ̀. Gbọ́sẹ̀ gbọ́sẹ̀ gbọ́sẹ̀ lẹ́mí.
0: Ilé ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe.
1: Ìmọ̀lẹ̀ yóò ní kú láì láì túra.
0: Káàárọ̀ dẹ̀ wá. Àwọn òní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́ máa sọlẹ̀ bá a. Kọ́ máa sọlẹ̀ gbà bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́ máa gbénu gbẹ́. Wò wá rere, ìrere, ìrere. Kí ni gbogbo kọ́ máa sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

0: Olúwa máa sọ̀rọ̀ kọ́ máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́ káwa náà ká máa sọ́ra wa ká máa sáré àsápajúdé. Ká máa lọ máa fa gbùrù kí gbùrù ọmọ padà máa wá fa gbó lẹ́yìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ ló wà kò sẹ́lòmíì lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ọ̀run kò sẹ́lòmíì lẹ́yìn rẹ. Àbíwọ́ nìkan ìwọ́ nìkan ìwọ́ nìkan ìwọ́ nìkan ni ò.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàm̀bá wọ́n pẹ̀ kí lè èèmọ́ ko ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ìwé eré burúkú táwọn èdè pọ̀ ju tó fi wọ́n fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọdé ni àtẹ̀yìn káàrin àrìn fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwò sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ògbògbò ọlọ́run máa pa wá mọ́ nínú ọ̀pọ̀ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kò wáta ìlà àbílà àlọ́ ìrìn àti nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn ọkàn wọ balẹ̀ àrọ̀ dẹ̀wá ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní ń kó jáde gbogbo àwọn àjọ wọ 2020-2021 ẹ̀yin náà lájọ rí òpin rẹ̀ tàtújọ bọ́ sí 2022 àtújọ jù bẹ́ẹ̀ lọ lọ́la ọlọ́run ọba olódùmarè ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò làwọn tán ń gbọ̀ kò ní ṣe wá lókù o àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́ àtúnwá mọ́ gbèrèrè kọ́ngbẹ́ sí.

Fadun eto mi lale yi pelu awon ora mo ta ti mu wa.

0: tọ́ agbèsè tán fẹ́ mọ́ setan fẹ́ mọ́ lọ lù dárò àlùkò setan ó fẹ́ mọ́ lọ lù kó sùn lékè lèké setan ó fẹ́ mọ́ lọ lù kẹ́kùn lẹ́yìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe dárìn láìṣẹ́.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀. Onídẹ̀rẹ́ ló dìyà lẹ̀ta ọ̀la kòkòkò kẹ́ tó rí un. Wọ́n ò fẹ́ ń kù. Mi nífẹ̀ẹ́ náà kù, ẹ nífẹ̀ẹ́ mi náà kù. Ọ̀tá jẹ́ ló kò ó. Adé àfúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́pàá. Ọba ọ̀rọ̀ Ògúndá Abáde yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí atáyẹtẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀. Ìyá ń jàjòjì ó ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́. Ta adé àfún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ ìbí wọn bá ti mọ ni làbá máa gbé. Gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Bá mi ṣàmínú wọn ní ẹṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀.
1: Ọwọ́ rẹ̀ ló wà kò sẹ́lòmí lẹ́yìn rẹ̀.
0: Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Bá mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a ò ìlú ṣe lè rí le tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀ kọ́lọ́run tiẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ́run mẹ́dẹ̀ wá káàrọ́mọ̀nìyá káwọn jẹ̀ koro. káàrọ́mọ̀nìyá nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ni ká rọ́ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn ìrọ̀rùn ní kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́bájá wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín. Kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀. Inú ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìnbùrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́. Ẹ ní kú sọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn ọ̀la kò wọ́ta yẹ láàbí láàbí láàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lóde
1: wájú.
0: Tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní ọmọ bọ̀ nìkan là ní gbé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adéákú bàbá jẹ ọ̀rọ̀ mọ́ jèlé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́. Tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ yín. Ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí bí ìgbà míì fáàtò máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

lásìkò tí èyàn bá ṣe orí kínkínní tí mọ̀ ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù ramadan tí a bọ́ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ́ kan dùn wá ń bẹ̀. Iná lága bóró rọ̀hìn lọ́lọ́ aláforíjìn lọ́lọ́ tó bá tún foríjìn èèyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwà tó bá dáríjìn wá tán. Oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn èèyàn tán tó foríjìn èèyàn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìtàn fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ètẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Sàbà àti Mọ́rùwà. Kó wọ́lá ìlú Ọ̀yọ́. Kó wọ́lá Agbolé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹjẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e tedi beleje wa gbo mi gbaroye mi awon megbe o AUF oyo ati ba unity world ni won ran mi si yin won ni ma logun ebun yi pe ai laso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin onikan soso gi o iwo ori onikan a se darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi soya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi ni kaluku se nse ti e lototo yi ni ko nko jabele yi npo wa go ndo yo seyin tori e ko won ejo ni se ku pa won o AUF oya ti ba ni diburo ni ma wi fun yin pe asiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ti ba le ye je ni ma so fun yin pe ka yo fowo so po gbe oyo larugbe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùnkùn ó AUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ọjọ́ ní aṣíwájú lọ́jọ́ kọjá wa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dání wọn yóò dání páró. Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òrá ti àjà bí.
0: Sátòsù yìí bá ti tan àlọ́ tán, àwọn èèyàn ò tó náwọ́ máa rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lóríkọ.
1: Tó bá mi.
0: Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí. Bá mi jẹ́ òrá ti àjà bí. Obìnrin tó ń bá.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì.
1: Àjà bí.
0: Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n máa rántí ramadan náà. Wọ́n máa ń yà á sí mímọ́.
1: Àjà bí.
0: Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadan ń lọ, àwọn yóò tún máa náwó, ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fọ àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan nìkan.

0: ọ̀tà kọ́nù oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun tá yorùbá mú bámú yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lásán làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn léni.
1: Padà wá máa nira kí máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ tá o ẹ mọ̀ bínú o pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ bó tún mú odò fá wá. Àwọn ògbè wẹnu kò tó wẹ̀ tá kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde là ń ṣàgbà ilé kan bí ìbò ni wọn. Òde ni wọn ti máa ṣe dáadáa wọn máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ráúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fúmílìkì wọn nínú ilé ni wọn àgbádùn wọn ọkọ ìyàwó ìgbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ ìgbádùn bàbá wọn. Wọ́n àgbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fúmílìkì yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtà àbúrò tí wọ́n rọ́wọ́ họ rí hun ẹ̀náwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gba ẹ torí ajúra wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a mọ̀ jura wa lọ́nu.
1: Ẹbùn lọ́kàn ọ̀jọ̀kan ó ti wá fẹ́ ju sọ̀rọ̀ sóhun nìkan ni ó gba àmàta àwọn tó nà ní.
0: Nínú fómìlìkì rẹ̀ ń gbogbo àwọn tí wọ́n rọwọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà inú ó fi ní ògbè wẹ́nú kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bíi ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ẹ̀ ta nù. Ṣàlékún oore rẹ láyé mi kọ̀tà máa lékún ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi ìtọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ni ṣe sọ torí pé sàn án láàrin à ń bá bá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹnimúni.

0: ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka alawe janu aja lo oyo ti e gbo laso nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí gbogbo àwọn tí wọn rọ́wọ́ họ rí nínú fómìlì kí wa nínú ìjọ wa nínú mọ́ṣáláṣí wa káàkiri àgbà ńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàpò mú jáde. Fisunre mu lọ sẹnu. Nípa àwọn àgbàlagbà pọ̀, wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́bùṣe.
1: Tó bá ṣe ló ṣeṣe, kò sí tẹ́dà lè ṣe. Tó bá bá mi ṣe àlá.
0: Ẹyin ẹ má dàbí àwọn kan tó kí ọ̀hún alákata kí tí ẹ̀sìn. Àwọn tí mò ń gbé Ọlọ́run ọba níjà. Ṣé ń ròpọ̀ Ọlọ́run ọba ò tó ìjára rẹ̀ dágbé? Àwọn ròpọ̀ Ọlọ́run ọba ò tó jára rẹ̀ dágbé. Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmú sọ nílé lóko pẹ̀lú ẹyin òdì káàkiri àgbà ńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run lè ṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ Ọlọ́run lọ́rùn Ọlọ́run bá ń gbọ́. Fún fáyà fún yọ́kànnì ọyá ẹ̀ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o. Kún fáyà gun oṣù wọ́ ọ yẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín. Kún fáyà gun Ọlọ́run oṣù ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé. Kún fáyà gun Ọlọ́run ọba yóò sì wórí ẹ̀. Yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni.

0: ọ̀rẹ́.
1: Ọlọ́ mọ̀ ní tí ń ṣe o.
0: A mi.
1: Ọmọ ní tí ń ṣe o. Tó dá gbogbo wa tédè ìwọ ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa.
0: Ṣé ẹ máa ti sá?
1: Ó dá wa èdè wa ọ̀jọ́ra wa, ẹ̀sìn wa ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn.
0: Láwọn mọ àṣì ló.
1: Ọlọ́ bá mọ̀ ní tí ń ṣe o.
0: Nìkà máa ń yòrí dún sálíbà náà. Wà ló mú bí a sì mi.
1: Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n. Àwọn ni wọ́n da jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀ ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn. Nítorí pé inú wọn ò da. Inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ̀ká sí ìgbé paramọ́lẹ̀. Ẹ pẹ̀lú òjò lá nínú.

ti gbàgbọ́. Inúnú èmi àti yín náà yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò nípa ò wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kọ́ o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kun o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀. Ìgbọ́ ṣẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ìfọ̀. Àwọn ni ẹ mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

0: ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí tí a rò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa rò pé a ti gbọ́n tá a mọ̀ tán àti súnmọ́ lọ́hùn tán àwa ní mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín a ti rò pé a ti gbọ́n tán a ti mọ̀ tán. A wa máa impose level of our own religiosity our own religious level a máa impose ẹ lórí àwọn ẹlòmíì tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọba ti meet up to the standard táwọn yorùbá wa ti wà hàn a máa fojú káfìrí kèfèrí wò wọ́n ọ̀rọ̀ mi ò yé yín. A gbọ́dọ̀ a ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti elédùà àṣẹ̀dá wọn adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun sẹ̀mí aláwọ̀dìmọ́ ní àmídà ò ní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa ìwà pẹ̀lú ìṣe wa ká inspire wọn ká fi gbé wọn sókè ká má lọ máa suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọn ò ti wá mọ ríra wọn bíi inferior. Different stages different levels láyìn kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́ ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ ló ń tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò kásà máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ bí awo erin ajá àlọ́ ọ̀yọ́ ti égbó lásán nítorí bí mi ò bá ẹranko múra bá àbẹ̀ ẹ̀yà ni. 4:37 AM náà la wà yìí ẹni àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka mò ń bọ̀ ná.
1: Iwájú la ó máa lọ, ìràwọ̀ ìgbàdí ọ̀lẹ̀ kó sùn náà ó, ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́.

bóyá lẹ́yìn mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

gbogbo àwọn àkòrí ọ̀rọ̀ wà tá a ti ń bá bọ̀ sẹ́mi kí ni mo ṣe ń bọ́ kúrò lórí ìkànnì mò ń bọ́ lórí òbí gbé gbogbo àwọn ẹ̀kọ́ inú oṣù Ramadan ká má gbàgbé wọn gbogbo ṣe olóore iṣẹ́ ìlada tá à ń ṣe lásìkò ààwẹ̀ ká má gbàgbé wọn lẹ́yìn ààwẹ̀. Mo tún sọ fún wa pé ògbè ìwẹ́nú kò tó wẹ̀ta tí mo fi ń tọ̀rọ̀ gáfárà pé ẹ mọ̀ bínú ó ti mọ́ra ni. Gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ògbè ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò Ramadan yìí sí dáadáa. Ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ìlé wá. Kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa. Atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náà sí wọn. Ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o. Níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ. Gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìftàrù jẹ ká máa fún wọn ní sàárì náà jẹ. Kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé ẹwà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu. Ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dákun ẹ̀jẹ̀ ànáwọ́ sí wọn ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú ààwẹ̀.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó o ṣeun ẹ̀wọ̀n ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá only with God all this is possible. Kọ́lọ̀ ó sàánú wàhálà wà lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri níbi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹ lé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́ ayé ń padà sẹ́yìn nínú oṣù lámúlanà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní ààyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tán lọ bá jésù kristi olúwa wa tó ń bí lè rí ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kan yìí wọ́n máa ní kí wọ́n máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọ́n dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí wọ́n ń bí pé báwo leléyìí ṣe rí bẹ̀ ó wá ní ẹyin tẹ́ ẹ jẹ́ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ́ ẹ máa gbabẹ̀ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹ̀yin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ́ ń gbẹ́mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹ̀yin lẹ gbà mí sínú ilé ẹ̀yin ìgbà tí ń níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lẹ́wáṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin lẹ bẹ̀ mí wò ẹ̀yin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹ̀yin náà lẹ́tọ́jú mi o ẹ̀yin lẹ́tọ́ bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọ wá ń jẹ oyé wọn wípé nígbà tí ẹ̀yin tẹ́ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ́ ẹ fún lówó tó fi jẹun tẹ́ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀

nígbà tí ẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọrọ mi ò yé yín ọrọ nù bíbélì ni o ọrọ olúwa ọrọ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa.

lọ mi bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tán mọ̀ ní cancer patient lẹ́ni yìí ó kíní hepatitis kíní kan ló mú ẹni yìí ó wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ́lẹ̀ òkèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó le take care bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Ẹgbẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀. Wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o. Alubáríkà ni o, Ọlọ́run ba ló fún yìí o. Ọlọ́run kò sí tèèta mú wọn kò sí tèèta mú lọ́nbẹ̀. Ó ní ìgbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣe ìtọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o. Ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ níwò èmi gan náà yìí gbé prison yard lọ wo àwọn bóyá ń gbà bá padà jà tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún ọ lásán. Omi káírí. Lálọ́ máa fún ọ lọ́sẹ̀. Àmọ́ fún ọ lóúnjẹ. Àìràn wà á zọmọ àjíràn. Iṣẹ́ rẹ̀ máa. Ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò. Ótútù mú mi. Mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín. Láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ni bó ṣe jẹ́ pé tenant mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní ò sí ìta àwọn wa kò sí ìta àmú lọ. Tẹ́ ẹ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà of gbogbo Nàìjíríà yányán. Bá ti sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi.

ẹni mò ń bá bọ̀. Jésù Kristì Olúwa wa, ó wá ń sọ pé ó fún wa ní ipò àìsàn, ẹ̀yin kò tiẹ̀ tọ́jú mi, ẹ̀bẹ̀ mi wò nílé ìwòsàn, mo wà lọ́gbẹ̀ẹ́ wọn, ẹ̀bẹ̀ mi wò. Ebi ń pa mí, ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mi, ẹ̀fún mi lómi. Owó àìnírí owó wa ẹ̀ kì í san ọmọ ẹlòmíì, yóò fi ya ìyàkuyà, yóò fi ya bó rán. Ẹ sì ní owó yìí lọ́wọ́, ẹ lè ran ọmọ ọlọ́mọ ní sùkú, ẹ lè ṣe fande, ẹ lè ran ọmọ ọlọ́mọ ní sùkú, ẹ lè fọmọ kan ní scholarship tó sì jẹ́ pé ẹ ká. Ẹ tó bẹ̀, ẹ tó jù bẹ́ẹ̀ lọ. Mo ń bá mọ̀mọ́ kan sọ̀rọ̀ níjọ́ ni, bọ́yẹ̀ tí mo gbọ́ prógráàmù yẹn ní àyín tí mo fi sọ rí àwọn Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum, ìyá yẹn ń sọ tíṣà níyàwó, ó ń jẹ́ òye wa wípé àwọn ọmọ mi nínú sùkú àwọn níbi tí ṣòkòtò sùkú rẹ̀ tó ti jẹ, tó ti lúdé, tó ti dàbí ajere, tó ti lúdé, yóò tún wá gan, wọ́n tún fasọ̀ mí gan, yóò fi gan, wọ́n fi lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́, kí sì ṣe pé mọ́ńdà lọ wo àwọn náà láti raṣọ mi, ṣùgbọ́n ìgbà tí ò sagbára bẹ́ẹ̀, wọ́n àti ìfẹ́ kọ́.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ yà alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú ohun ẹ̀ àkànmú olóye ṣòyà.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o. káàmú nǹkan kan wá o kò sí ìdádì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ. káàmú kankan wá kò sí ìdáàmú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà. tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí. kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 070-6837-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká. Ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún. Ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adéyinka àfa Adéyinka Ọlásùnkàn mi fíìbì mọ̀ọ́mú Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán. Báyìí pé èmi náà lẹ́bẹ̀ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí inú ààwẹ̀ kò yé yín. Ẹkún ti mọ̀ pẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ́jọ́ ọ̀rọ̀ ńlọ́run. Aróyé ni iṣẹ́ ìbákà igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ ló

0: ṣùgbọ́n ni o.
1: Check and balance gbọ́dọ̀ wà. Check and balance gbọ́dọ̀ wà. Àníyàtọ̀ ló gàtà ní àlùkọ́lìbù ni. Ọkẹ́ ni gángan, òun náà ni ìgbàgbọ́ ẹni o. Ọlọ́run mọ ti ń bẹ nínú ọkàn wa. Ọkàn wa ń gángan ni ìgbàgbọ́ wa. Ọkàn wa, ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni. Tọ́ ọ̀bá lè tí iṣẹ́ rẹ tí o fààyè gbà tó lè rí tó yẹ pé from hand to mouth ni iṣẹ́ rẹ tẹ́lẹ̀. Wọ́n lọ jọpọ̀ lọ jókòó sínú mọ́ṣáláṣí látàárọ̀ ìdílẹ̀ sílọ̀ bá ní wà ń tó jẹ lọ. Òní wà ń tó jẹ lọ. Pẹ́ nínú àkọọ́lẹ̀ nínú àdìsí pé àwọn kan wọ́n wà nínú mọ́ṣáláṣí wọ́n kàṣùbà tán. Anábì fi wọ́n lẹ̀ nínú mọ́ṣáláṣí wọ́n ṣàdúrà Ọlọ́run o. Wọ́n á pa àwọn míì náà sí máa ń ṣe nínú wa. Bẹ́ẹ̀ pé Monday táwọn ẹlòmíì fi gbà níbi iṣẹ́ ńlá àwọn ẹlòmíì fi gbà orí òkè lọ. Ọlọ́run o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí, wọ́n fún mi lówó lórí òkè látàárọ̀. 24/7 lójoojúmọ́ wọ́n wà lórí òkè nínú mọ́ṣáláṣí lójoojúmọ́ 24/7 wọ́n fẹ́ yà ọ̀lẹ́tọ̀ Ọlọ́run lọ́run. Anábì tún dé ní àsìkò ìrún ọ̀sán. Ó tún bá wọn ń bẹ̀ Ọlọ́run wá fún wa lówó, fún wa lówó, fún wa lọ́kọ̀, fún wa lọ́kọ̀. Jẹ́ kí n ra private jet, jẹ́ kí n kọ́lé, jẹ́ kí n kọ́lé.
0: Ọ̀dà ó ní kò lò ká oore ni.
1: Ó tún lọ, ó tún bọ̀, ó tún bá wọn níbi ìrún ní àsìkò onírọ̀lẹ́.
0: Ìgbà
1: yóò sí ti. Wọ́n ní lọ yọ àtòrí sí wọn. Lólè wọn afárá.
0: Títà
1: ẹ bó dé. Ẹ wá ń tẹ́ jẹ lọ.
0: Ẹ lọ ìdè gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n sọ rẹ̀.
1: Adáran jẹ̀lá Nábì Muhammad sallallahu alayhi wa sallam o. Ó níṣẹ́ lọ́wọ́ o. Ojú kò ti ṣe àfáà nìkan. Ojú kò ti ṣe ẹ̀sìn nìkan. Ó níṣẹ́ lọ́wọ́ ti ń ṣe o.
0: Alájú àti òní o.
1: Káwa ká máa yọ ọ̀lẹ́tọ̀ Ọlọ́run lọ́rùn ní àyín.
0: Abẹ́ni.
1: Ọlọ́run gbàdúrà. Àwọn èèyàn wá ti fẹ́ máa jẹ́ káwọn èèyàn máa rò bí báyà dúró ìgbà. Àdúrà ń gbà kẹ́. Àdúrà máa ń gbà. Wọ́n ó ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn ni o. Bí ẹni tí ń bẹ Ọlọ́run fún fóun fẹ́ bímọ. Kò yàn lè kò gbéyàwó. A máa jẹ́ pọ́lọ̀ òye fún yàn lọ́mọ ni. Wọ́n ó fẹ́ yàwó ni kò tó lè bímọ. Mo ṣe rí nìyẹn. Wàá ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn ni. Bá gbàdúrà. Ó gbàdúrà. Ó ṣe ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn. Ó fẹ́ lówó. Ó ṣàdúrà. Ó ti kírun ó ṣàdúrà. Ó lọ ṣọ́ọ̀ṣì ó ṣàdúrà. Ó ń ṣègbìyànjú. Ó ń ṣàdúrà. Ó tún wá máa ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn. Ó mọ gbàbí iṣẹ́ lọ. Báyìí pé ò níṣẹ́ lọ́wọ́ náà ni ó mọ bẹ lọ́run fún iṣẹ́ alálùbáríkà. Ó tún wá máa kọ application. Ó mọ wà káàkiri.
0: Alájú àti òní.
1: Bó ṣe rí nìyẹn ni o. Check and balance gbọ́dọ̀ wá. Lọ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn.
0: Màmá ìbejì, màmá wa, ọkọ̀ ya bejì.
1: Torí pé 24/7 gan lọ́lọ́run bá fi ń ṣiṣẹ́. Ọba tó dá sinmi ni tí ò ní o. Torí pé tọ́lọ́run bá sinmi seconds kan báyìí. Wàhálà gbogbo nǹkan ni ò ní sí mọ́ o.
0: Ọkọ̀ alájà olúwa bò mí mọ̀ dínà.
1: Lọ́rọ̀ bá ti rí báyìí tá àmọ̀ pò náà lọ́ba fọ̀nà ẹ̀mọ̀ yẹn. Ọya nílé ló kó pẹ̀ lẹ́yìn òdì tẹ́ ti ń gbọ́ mi. Ẹ ṣe alhamdulillah. Ká tó ṣe alhamdulillah. Kò tí ì tó ẹ̀jẹ̀ ká ṣe lẹ́ẹ̀kan sí. Ká dúpẹ́ pọ̀ fọ̀nà mọ̀ wá o. Torí tó bá sọ wá nù wà láì kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí o. Ara wo la fẹ́ dáná. Àwọn tó bọ́ sínú ìgbẹ́ tán ń rúgbẹ́ lọ sọ àláìbìkítà kan. Ọ̀rọ̀ wọn gangan pàápàá gan kò ṣẹ̀yìn Ọlọ́run o. Kò sí nǹkan kan tá a ṣe tó ṣẹ̀yìn Ọlọ́run o.

0: Ọlọ́run pẹ ìrọ̀rùn fún wa ni o ṣe fi gbogbo kan ni wa lára.
1: Ajẹ okoko mi o.
0: Káwa gangan ká mọ̀ ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo kan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká mọ̀ wá ìnira fúnra wa.

Adeyinka Olasokanmi ẹni àbáta kápẹ́ra ti pa lọ́jọ́ sí tó wá di pé mo wá fẹ́ di àjìtànà o, mo sì ẹ̀ ti ń di àjìtànà o báyìí ni. Rárá àwọn èèyàn máa ń jókòó ti rédíò gbóhùn wa. Ọlọ́ọ̀bá ń gbọ́ kí ṣe mí mọ̀ ọ́ ṣe o. Ọlọ́ọ̀bá náà ló wà pẹ̀lú wa o. Èdè kọ́lá wa mọ̀ pé débẹ̀, ọgbọ́n kọ́lá gbọ́n débẹ̀ o. Ìfẹ́ làwọn èèyàn ní o. Ọlọ́ọ̀bá náà ni wọ́n fẹ́ràn lára wa. Ọlọ́ọ̀bá yóò máa bá wọn fẹ́ràn ẹ̀yin náà. Wàláì lórílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́.

0: wọ́n gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ba ń gbọ́ gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bọ̀ ṣe wáyé.
0: My first travel no without no visa. Kí n kára mi ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báwọn. Kára mi náà bá ti débẹ̀, àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fohùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o, kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o, yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹ̀bítẹ̀bí taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa pamọ́ nínú.
0: Ọyẹ̀ ìjà lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ibà, ìbàṣẹ́ yìí kò.
0: Ẹyin tí time zone wà tó bá rí bákan náà ìjà lọ mọ́ṣáláṣí.

tawa ma yawo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma janjo sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingu nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ́wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ́wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́ wá. ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o bó ti ẹ̀ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsàn ọ̀lẹ́ o àìsàn ọ̀lẹ́ o. tẹ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe nítorí owó tẹ ẹ máa bùn ń lo tẹ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ dínà bẹ̀rù ń dà bá fi pamọ́ níní yìí. gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ayé wọn káwọn náà kan máa bójú rere àánú ọlọ́run ká máa.

0: tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀díẹ̀ ni ká sá máa wọ̀wọ́
1: lọ́wọ́
0: tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfà ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún. Àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀. Ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká burú rẹ́kẹ́ jù báyìí lọ àgbọ̀dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́ jà là ń bá káàkiri. Èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform. A ní à ń build Android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀. Mo build Android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ rédíò ni tí mo pè ní All Nigerian Radio Application tí mo kó gbogbo àwọn rédíò tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà sí nínú. Mo á wẹ̀ kò sí kàkà tó wá látọ̀yọ́ ni tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan ti.

0: wọ́n kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyún lókè òrò tí lọ́ọ̀yà aláàfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń báyẹ̀ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí sákẹ́kẹ́ kan legalize corruption. Bó ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèrè bẹ bá bẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpè tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ì jẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti le rúùlùú nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dówèrè kúrò lọ́dọ̀ mi ní ìwòkun. gbogbo àwọn tá a fi ṣe òódò ọ̀rọ̀ wa a sì ti wà ń ràyìn wàhálà ẹ̀ tí ọba tètò wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ta mi òsì ọ̀dá o òsì ọ̀dá o òsì ọ̀dá o dákun má jẹ́ kó sì ọ́ta mi pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí òsì oníta yín kò ní tààrán yín o kò ní tààmí kò ní tààrán mi mi ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin ò ní mòsì ẹ ní mọ̀nira ẹyin bọ́gẹ̀dẹ̀ bá dẹ̀ ni o ẹyin kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ ẹyin ká jẹ́ ọmọ àbá wa gbélé ẹyin ẹran kí ni àtúnjẹ wọ́n tún jẹun òkété o kíkú ọmọ rẹ wa kété àrùn kọmọ rẹ wa kété àrùn òfò kọmọ gbẹnu gbẹ ò wá ire gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọ orin ìparí ọdún evangelist tá a kọ́kọ́ lò lẹ́ẹ̀kan sí báyìí ká máa fèyún sí lọ wẹ́rẹ́ wẹ́rẹ́.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajiṣebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajiṣebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lajíṣebíọyọ online radio.
3: ajíṣebíọyọ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
4: Ajiṣebioyo online television and radio. We want to take this time out.

0: Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára.
1: Ọlọ́run bá mi ràn wọ́n.
0: A ní tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò òun Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá léṣe, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbàgbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká mọ ṣe dáadáa gẹgẹ bí o kọ mí ni o ẹ jẹ kó kọ mí ó mọ yín lẹnu kẹ mọ mí pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn máa ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ rẹ̀ máa lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó o bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kú ọkà mọ́ ọ lọ́wọ́ bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ti já ní ti jọwọ́ àwọ̀ àálẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣeé ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ àwọ̀ àálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tí mò ń hù ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tẹ̀ ń hù ṣe ni ó kà mọ́ ẹ̀yin náà lọ́wọ́ ẹ má máa ṣàdúrà yìí pé kọ́lọ́ ń jẹ́ kíkó kásẹ̀ rè mọ́ àlọ́ ọmọ ẹ máa ṣe iṣẹ́ rè lójoojúmọ́ ní gbogbo àsìkò Adéyinka Mọ́fì Àfọlábí kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọ̀wọ́ rẹ̀ láwo kó lóun ò bá wa jẹ mọ́ o ikú ló yọ̀wọ́ ẹ̀ láwo kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọ̀wọ́ rẹ̀ ẹ̀ láàrin wa àgbà oṣù gbọ́dọ̀ ọwọ́ o sùn délẹ̀ o ó tún di ibẹ̀ ni bá ń jọ ni Adéyinka ó tún di ibẹ̀ èèyàn bá jọ yàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ọ̀dàrin nàkó ó tún di ibẹ̀ ni ń jọ ni o ó tún di ìjọ gbẹ̀ǹde.

Mọ́ fi Afọlábí ò lóhun ò bá wa ṣe mọ́ o. Ikú ló yọwọ́ rẹ̀ láàrin wa. Àgbà òṣùgbó dọwọ́ o sùn délẹ̀.

ti dágbére fún ayé òsì ẹsẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹ jẹ́ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsì mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o, ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí n bá ti láǹfààní. Tẹ́lẹ̀dùà bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ re máa lọ àdúà tí ò lè gbà ni o. Àbíkọ́ máa ṣiṣẹ́ re ni o. Máa ṣiṣẹ́ re ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún wa nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà náà ní gbà yín.

0: ẹyin tèmi kí la wá se láyé o kí lọlọrun dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹyin tẹ láàrò jinlẹ kí la wá se láyé
1: ó ní àjàyí ayẹ
0: kí la wá se láyé mọ fi àfọlábí n ló kú níjẹta oníjẹta yìí lọjọ sunday ni wọn hà náà sí rẹ wọn lọkàn yọ ṣubú nínú ilé rẹ lórí táìsí rẹ nínú ilé rẹ ni o ó yọ ṣubú ni o kò lóhun ò bá wa ṣe mọ o ó yọ ṣubú ni o yíyọ ló yọ gẹrẹrẹ yíyọ nílẹ̀ yọ gẹrẹrẹ ilẹ̀ ẹnu ilé rẹ tí ò ṣàṣẹ mọ kọjá ń bẹ ló yọ gẹrẹrẹ ló sì gbá bẹ ló ṣe bẹ ló rọrùn alákejì. Ẹyin tèmi àìsùn nínú ilé ẹni àfọrùn rọ òwe òfútù fẹ́ tẹ̀ ni o.

ẹyin tèmi ẹ jẹ́ ń ja yín tán o tá a bá lọ tá a da gbogbo àwọn nǹkan ní wa lẹ̀ tán ẹlòmíì ò fọmọ ayé lọ kódà ẹlòmíì ò ní fọmọ lẹ̀ kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì àwọn àlérí tán ní músẹ lójú ayé ẹni tó kú gan sẹ ẹ rántí rẹ sẹ ṣe dáadáa sọdọ rẹ ẹ mọ̀ wá gbọ́ adé ikú kádẹyìn ẹnu. N se bi iya fun won paro ni o n se bi iya o le jo ya o n se baba fun n se bi baba o le da.

0: wọ́n sùn kún wọ́n pariwo àòfẹ́ ó lọ àfẹ́ ó lọ àfẹ́ ó lọ àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú wọn ò fi ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ tún bá ẹ̀kẹ́ lọ.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹ̀yìn ẹ̀nu.
1: Àfi bí ìwúrà lọ́kàn àfi bí ègbè.
0: Mo yin yín nímú ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan fọ́mílì kiyín gan níbẹ̀ tó jẹ́ pé ó ti já láìsí tó sì ní fámílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀ nígbàwó gan lẹ̀yìn gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí láti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ má di kún. Ẹ mọ̀ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Ǹjẹ́ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè ìyàn yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ǹjẹ́ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò. Ǹjẹ́ ò lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápẹ́ sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run alá.

0: pàdé.
1: Kọjú jìnà lásán ni o. Kọjú jìnà, kọdún jìnà lásán ni. Kò sẹ́ni tí ó jù síbí wà láì. Àwa ni a lọ kan ẹ̀ níjọ́ mi ti ń bá sì rántí ikú tí ń bá rò ó. Ìwà wà mú dì. Ìwà wà mú dì. Ikú tí máa ń tí máa ń wólé oyin tí ń wólé adùn. Ìjọ́ ọjọ́ kan, one day ọjọ́ kan náà ni ó jẹ́ ọjọ́ kan. Ẹ máa gba lẹ́sìn ẹyin tèmi lọ́wọ́ ọ̀kú.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin, Oyo Ajisebi Babẹ́nikọ̀kan.

0: pẹ̀kí ni wọ́n kè mọ̀ lọ́nà ẹ̀sìn a máa ka ti ẹ̀ lórí eré o.
1: Ẹ ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúra.
2: Lọ́kàn àfi bí egbè
3: tó. Do I know it's better on the other side?
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa lọ́yọ̀ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́nà ibi táwọn tirẹ́là ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámú bámú wọ́n kọjá lọ tirẹ́là ń bọ̀ ọ̀nà ọ̀dá láìlà ìlànà Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam. Bí tirẹ́là ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́ ọmọ kékeré lọ́wọ́ bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀ kò sí orò ẹnìkan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́ sin a máa kó tiẹ̀ lórí aré.
1: Ṣé nígbà sáwọ́ kojú kojú a ò pàdé.
0: Bóyá tò tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe èyí ta ló mọ̀ ta ló lè sọ bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ jà á pélé yìí ṣàṣe mọ́ ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúrà.
1: Tí kò sẹ́kù mọ́.
0: Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó. Ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀.
1: Ọ̀dà ni ìbí tún ní àjà yìí aya ìgódà lò.
0: Bọ́lọ̀ ń bá ṣe fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbáingbáin tókè ó tún máa jẹ́ gbáingbáin tókè tókè gbáingbáin tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyín ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ mo délé mi ò rí gbìdùn ni.
0: Kéṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi. Kéṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákà ìmú ń bẹ̀ torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín ìsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣẹ sọ ọ sàn án báyìí láàrin Adéyinka Ajé ni mo ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn èmi ò sì ní tàn yín ìní wà níyìn o èmi ò ní wà níyìn ní tàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan ti fẹ́ kí n máa tàn èmi ò ní tàn ọ́ o di owó rẹ mú ìní tàn ọ́.
1: Don't know what to do.
2: Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni màá jà yín tán on a country level. Hee hee hee.

0: sàn.
1: Olùfẹ́.
2: Ẹ jẹ́ ìwọ ajá yín tán fúlì yányán fáínálì. Ìwọ tó máa ní bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ, bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú. Èmi ni mò ń gbọ́ bùkátà fómílìkì wa ò bí ò sí mi. Àwọn fámílìkì mi ó ṣe dààmú, ó wàhálà. Yàsin, ògùn ń gbọ́ wà láì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Mo já yín tán o. Wọ́n lè ṣe wàhálà kán dààmú díẹ̀ o. Wọ́n survive o. They will survive without you o. Mo ń já ẹ tán nìyẹn o. Bí wọn ò rí pé èèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ pọ́ gbẹ́mí ó kẹ́mí lé ọ, wà láì bó o bá rí ràn lọ́wọ́ yóò survive o, yóò survive o. Tó o bá ràn lọ́wọ́ Ọlọ́run lo ẹ̀ sábàbí ni o, ó lo ẹ̀ ní sábàbí láti alleviate ìṣòro tó níyẹn ni o. Bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ó rí ọ lò yàsín, Ọlọ́run ó lo àwọn ẹlòmíì o. Ògún gbọ́ Jésù Kristì Olúwa wa ń gbọ́ o, yóò lo ẹlòmíì ààyè rẹ̀ ó le kó ṣòfò díẹ̀, Ọlọ́run ó padà di o, yóò di o. Ní tó o bá ní ní kápá báwọn èèyàn bá bá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, ṣé o ẹlòmíì ó ti lọ fi read receive ti rẹ̀ lórí WhatsApp, ó ti lọ hide rẹ̀, yóò ti ka mẹ́sẹ̀jì yín láti bí ìjẹ́ ẹ̀ẹ́dógún. Ẹ mọ̀ wọ́n pé kì í tí ì rí.
3: Sọ́rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àti kó ẹ má gbàgbé.
2: Wọ́n máa survive o. They will survive. They are gonna survive without you. With or without you, they are still going to survive.
3: Èmi dùn ní onígbèrè. A ò pàdé ọdọ tí wà láhùdà.
2: Pé family mi ni, ìyàwó mi ni, ọmọ mi ni, wọ́n survive o. Ìyàwó rẹ gan lọkọ mi, bí ò fẹ́ lọkọ mi gan, àwọn èèyàn gbà lámọ̀ràn pé ó ti tó lọkọ mi o. Wọ́n na kute ìyàwó yín o, wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ó sì fẹ́ ìyàwó mi. Èmi ò ní tan, ẹ kúkú mọ̀ pé ní tan yín. I will never deceive you. Wọ́n na kute rẹ̀ dáadáa, tí wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ò fẹ́ ìyàwó mi o. Ewé ń bẹ lára aṣu ni là ń bọ̀wọ̀ kàìnkàìn o.
3: Pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́.
2: Ìyàwó Murphy Afọlábí kì í sọ̀rọ̀ àsangbánu, kì í sọ̀rọ̀ àsọrégé pẹ́ẹ̀pẹ́ẹ̀. Yóò ti láwọn tí wọ́n tún máa ti yíjú pé ayé wa gbà mí báyìí. Ayé gbà mí báyìí.

0: tí ò kó jẹ ẹni tí ò kó jẹ nínú wa híhù àbàjẹ mi níbò mi mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹ̀yìn lójú mo ń sọ mo ní ìwọ kan àwọn mi phone engineer ni orí ní ọmọ fọ kínní ẹdọ ni ó ní ń dùn látàrí kó lè bá rẹ jẹ kó lè rí owó ń bẹ àwọn owó yìí náà làwọn tò mọra wọn tá a tò jọ tá a kò lọ mẹka saudi alhaji kẹyìn mọka mẹnu iná là á kò lọ jerusalem irú owó yìí náà látùjọ tá là ń wọgbó fá owó jìbìtì owó yahoo yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná làbí lọ mẹka lọ umura lọ saudi lọ jerusalem jp yìí náà ni jp yìí náà ni too religious but ungodly. àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílùú ti ọ̀nà o ọpọlọ àti ròrí tí wọn ni pé báwọn ó ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá òpópó mọ́kà ó má roro òpópó amẹ́ríkà ó má roro òpópó jerusalem ó má roro òpópó russia ó má roro òpópó bangladesh tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́làárọ̀ yìí ó má roro òpópó united kingdom ó má roro òpópó united states mọ roro òpópó ivory coast ghana gambia gbogbo country mi yòókù tán dá tẹ mọ ń sá lọ ó mọ roro singapore òpópó bẹ ẹ mọ roro àwọn ọmọ ìlú bẹ ni wọn pàmọpọ ni wọn sì rò rí wọn bí wọn ṣe fẹ tún ṣe. sọrọ mi ń yé yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ. ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lè ní yóò dìtàn lẹ́yìn wọ́n ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín a give account a jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa ẹ mọ̀ gbàgbé ókọ mi o adéyinka ọlásùnkànmí kásámà ṣe dáadáa kí ni mo pè é adéyinka ọlásùnkànmí kásámà ṣe dáadáa ajá ọkọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú ọ̀yọ́ tì í gbó lásán nítorí ìbémi ọ̀rẹ́ ẹranko mo rá bàmí èèyàn ni o wọn èdè dé rán mi ń sẹ́ o wọn èé ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì déyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sásàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ tá a fi sí tí máa ń rìpíìtì ara rẹ o èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ìjókòó kí n tún wá máa tòjọ mo lè má rí tòjọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babẹ nikan.
0: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ajisebi Oyo online television and radio, we wanna take this time out to

0: Joy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ ṣe o, ọlọ́bẹ̀ ẹ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́, tẹ́ ẹ fòye dissect rẹ̀, tẹ́ ẹ digest rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ ṣe o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fowó ràn wá lọ́wọ́.

0: ẹlẹ́yìn tá a ní ẹ̀yin ọmọ ogun yìí ẹ̀yin bàbá bàbá ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ yìí kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí bóyá kí n pe àkán nọ́mbà ajíṣebí ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú gt bank ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà bẹ́ẹ̀ ṣèkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kó jọ yìí wò ń bọ̀ ná.
1: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣébi ọ̀yọ́ online radio.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Oyo sebi babeni kankan.
3: Ajisebi Oyo laarin Oyo Oyo sebi babeni kankan.

0: Iwọ to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun ayin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin ka pe nbo bi awe irin aja lu oyo awon ni o fe ka bo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan te le pe mi fun e pe nlosa e pe nloru orun si jaraba mi sugba tin ba ji attend si yan mo e pa phone mi ni gbogbo igba 0706887 4274 0706887 4274 personal number mi nu o na lo jaga araga sodo mi lori WhatsApp be pe yo lo be text message ni WhatsApp yo lo 24/7 a ma n wa online mo bi si ani happy seni 24/7 I'm on wa online 0706887 4274 tabi studio line wa 090-33-18-53-10 090-33-18-53-10 090-33-18-53-10 090-33-18-53-10 tabi personal number mi gangan 0706887 4274 ahoy sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si n ja si lowo bayi ta ba pada ti wa well established amani division of labor sugbon do mi at 090-33-18-53-10 at 0706887 4274 adamina and mije jijasi koye yin anyo anyo oh yeah bi mo se man se na re ta yen bi so pe ngba bi kankan serious
1: emi no
2: aji se bi oyo online television and radio
0: ẹyin tèmi ọjọ́ mélòó lálò láyé tá ń wẹ̀wò orin ẹ tẹ̀mí ara yín lọ́rùn ṣùgbọ́n ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe o ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ ìwọ̀ntúnwọ̀nsì tẹ̀bá ra àwọn tá nílò ràn lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀yin ẹ mọ̀jẹ́ kí tèèyàn kọ́ bàjẹ́ látọwọ́ yín ìwọ̀n tó wọ̀n sí. Ẹ mọ̀jẹ́ kí èmi èèyàn kọ́ bọ́ látọwọ́ yín o ìwọ̀n tó wọ̀n sí.
3: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nǹkan kan ọjọ́ rírí jẹ́ òkè tí ọjọ́ òkè tí ó dẹ̀rí nǹkan jẹ́ náà ó pọ̀ gan èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pọ́n gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n tún wọ̀n sí.
4: Ẹni bí ẹni lọmọdé ń ka o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Adéyinka.
5: Ṣé bí ọyọ́ ti gòkè àgbà o, adóṣù wa lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o, ìwọ̀n tún wọ̀n sí. Àfọ́bà fi sílẹ̀ ńláyé, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹni tá a jọ jí làárọ̀ yìí, ó lè má bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obò mi lọ, ìwọ̀n tún wọ̀n sí.
6: Pápá lé tí omi bí àárín ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years 30 million títì káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́ ọdún mẹ́ta lápẹ́ ìwé ẹ̀yìn ẹ̀bá gẹ̀nà.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́ ikú mọ̀ ń pa wọ̀n, ìwọ̀n tún wọ̀n sí. Abèlè ntà sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí.
7: Èjì bí èjì la gbà ń ta yo, ẹ̀ta ń tagbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ o, ọjọ́ ṣe bí ọ̀yọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Mọ jàǹbá mọ náà mọ lùyàn ní jìbìtì mọ pààyàn lẹ́kúnjayé o, ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí. Òmùgbòmùgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú, ìwọ̀n tún wọ̀n sí. Àníkí làǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run, ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹ máa ṣe dáadáa o, ká sá máa ṣe dáadáa, ọ̀hún ìwọ̀n tún wọ̀n sí. ama be o nitori obe ni besu a tele se abena o gbogbo eni to ba ni kawo omo bo nla ni de ba nle nitori baba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero omo jele eyin temi nje kin laye igbe nse ero wo laye igbe nse o ile oluwari gbona o ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin ode yin igbesi aye yin o ni gbona ko ni dojuru nitori pe tuturu tu bayi la aro de tutu na la aro baba mo fa yin le olodun ba lowo mo fi olodun ba so yin o iso olodun ba abo re to nipa to ju eworin lo kojo ma wa lori emi pelu duke emi pelu eyin eyin pelu awon awon pelu awa titi ti gba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi le sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt kaakiri agba nla aye ayin mi fi le sinu ba nu je in ni pa ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nire ka ma dolodi leyin ara wa e ma gbagbe pe ele se kun lowo fun wa o ele se ran lowo fun ikanni yi ko si iye to kere o lati bi dasi e dakun e seun adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo on the 24 osu yi nla padun meta sugbon 24 osu ti nbo la ve celebrate re ko ye yin ayin this is the guy means that ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
2: I just said, Bill, your online television and radio. We want to take this time out to appreciate all of our supporters, both home and abroad. Thank you so much for being our back.

ẹnìkan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá nírú wọn náà wọn sì lè mọ gbáyé lọ kárin ké se bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti mọ gbáyé lọ kárin.

ẹmọ bínú sí mi ayin tèmi o ọ̀nà ọkún lọ́nà ọrún ni o ẹdá kun tọ́jú ọlọ́run ẹmọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun ò ń bọ̀ ná. Sẹ́ẹ̀ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Sẹ́ẹ̀ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́dílé tí bàbá bá kú tọ́ máa ń bẹ̀ láyé nílẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì máa gbé ilé ayé tóun náà bá tún lọ tóun náà tún bímọ òun ni ó ti fi ibi tó lò ìlú tó lò dé ọmọ rẹ̀ ó tún kọ́ nínú ibẹ̀ láti bẹ̀ wọn. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́ bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọmọ láyé ń kọ́ táwọn náà ò lè gbáyé lọ kán ní kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀ òun náà ni mo fẹ́ gbẹnulé.

ẹlẹ́kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọn sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀ wọ́n ní lámà yín tí ó bá jẹ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tó bá jẹ pé lámà yín ń bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó ta bà mí yìí ò bá ti lè ta bà mí láíláí tó bá ṣe pé tá àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yìí ò mọ̀ ní ṣe mí nígbà ayé lámà yín àti tàmẹ̀dù báyìí ni wọ́n máa ń ṣe fún wa ṣé ẹ gbàgbé òwe kan tí mo mọ́ ń pa pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o ń dá a bá jẹ ń dá a bá mú pẹ̀lú àwọn oore oníládàá tá a bá ṣe fáwọn èèyàn lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni haúsá ń kí ń sàn ń kù ní olo gbogbo ẹ̀ bá a bá lọ tán o kódà tẹ dórí aṣọ tán máa ẹsìn wa tọ́ bá ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ àbí bí ìbá aṣaṣọ pàtí ṣùgbọ́n oore oníládàá tá a bá ṣe ń gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá nínà yóò tún jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọn rántí wọn mọ́ láéláé fàbàdà nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán ni mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ò pẹ́ tán.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn yìí pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbábá wọn náà tún ṣe mọ ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí n ló ṣe gbó wọn ló lù gbó ló fa ayé sílẹ o láìlà ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí n ló sọdàn tọdàn mi títí wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kiní nígbà á bá orin yìí nílẹ mítún sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùnkànmí ká sáà máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán, ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayé làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti ẹ̀ jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kànrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kànrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbìn yóò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn, wọ́n tún rántí rẹ lọ́nu, àwọn ọkọ rẹ ò parí nu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. A ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ̀hùn, ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹyin títí láéláé la mọ̀ ọ́n ti wọn, títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatai Bandele Olúṣọlá l'Amẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù l'Amẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù l'Amẹ́ríkà. Kí ni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀
1: náà?
0: Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí oníládá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ ìyẹ́sàdédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Ẹ mọ̀ye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk l'Amẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di àǹjà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

bẹ̀rù ọ̀yọ́, wọ́n bẹ̀rù aláàfin. Kó tó dé wípé Lisa bí, tó ń dàbí Sunday Igbòho, òun dàbí Sunday Igbòho of present day. Ó jàjàǹgbà àjàgbára, ó lé àwọn ajẹ́lẹ̀, ó lé wọn kàbàkàbà, wọ́n sáré kàbàkàbà, ó lé wọn, wọ́n sáré ẹsẹ̀ wọn ò tólẹ̀, wọ́n sàjàjà àjàǹgbára òmìnira fún àwọn èèyàn rẹ̀. Nílò kọ Lisa B ò fi parun, kì í ṣe pé Lisa B ni wọ́n ń pe ẹ̀gbá, wọn kì í ki ẹ̀gbá mọ́ Lisa B tẹ́lẹ̀. Ìgbà tó jàjàǹgbàgbára wọ́n bá ní àwọn ọmọ Oòdùà, ọmọ Sunday Igbòho, kò yé yín, Yorùbá Nation, ọmọ Sunday Igbòho. Nítòsí ní gbàgbé Sunday Igbòho náà, torí pò ti fi yàn lọ́lẹ̀, ó rẹ́gísítà orúkọ rẹ̀ nínú ọkàn àwọn èèyàn. Atẹnudẹ́nu àwọn ọmọ àrọ́mọdọ́mọ, wọ́n sì mọ bá ìtàn náà ńlẹ̀. Lóòkọ Sunday náà ò bá ní parun, ọmọ gbọ́ Sunday nígbòho, ọmọ Igbòho ọ̀sà, Sunday Igbòho, Igbòho ọ̀sà, Bàbá Dami. Ọkọ Ayọ̀mídé àbí Bàbá Ayọ̀mídé ni ọkọ Dami. Mo fẹ́ gbé síra wọn, yìí mọ bó ṣe jẹ́ mọ́, ṣùgbọ́n ẹ sá ti mọ bó ṣe ń lọ. Ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ó ti rẹ́gísà ọkọ rẹ̀, ó ti fi iyùn lọ́lẹ̀. Ọkọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa. Àbí ta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní Igbòho? Sunday Igbòho sà akíkanjú, akọni takuntakun níwájú ogun. Wọ́n fẹ́ pọ̀n Lisa Ejo pínpínpín. Sunday náà ń jẹ́bẹ̀. Igbòho sà. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ lẹ́ẹ̀kan, Saminu ọmọ Adépọ̀jù Fatai Bandele Olúṣọlá, pẹ̀lú àwọn bàbá Fatai Lamidi, Bàbá Bàṣírò Adéníran Adéníyì, Àṣírò Ahmadu Adéníyì, Madam Fúnmi Kẹ́mi, Mr. Yusuf, Artist Michael Awúsọ́lá Angelo láti ìlú Àbújá, Afọlábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Bàbá Bàṣírò ọmọ Adéníran. Púpọ̀ àwọn bàbá yìí, Sunny Success Odúọlá, ọmọ Ògúndàre nílùú London lọ́hùn. Gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà, lókàn ọ̀yà tèmi náà. Mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́, tẹ́ ẹ bá tún gbọ́ orúkọ ọrú wọn. Ẹ ní àwọn àdúgbò kan níbòmíì, ẹ máa mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí nìkan. Orúkọ yìí rí ngì bẹ́ẹ̀ lè ni mo ṣe máa ń sọ pé mo ṣe wò kápẹ́ láyé. Ogún mẹ́ta péré ni ìpín wa, oúnjẹ tá a bá jẹ sínú, gbogbo nǹkan tá a bá mu, omi tá a bá mu sínú, gbogbo tá a jẹ ká má bàa kú ni o, ká fi wà láyé nbí. Ṣùgbọ́n èyí tí ò ní jẹ́ kú láéláé, òun náà ni oore oníláadá tá a bá ṣe fún ọmọlàkejì. Ó ní yóò jẹ́ àṣesílẹ̀ tí ó tún jẹ́ àbọ̀ wá bá lẹ́yìn wọ́ ọ̀la. Òun náà ni yóò jẹ́ kí aró dẹ̀ wá nínú sàárè. Mi ò tún ní jẹ́ káwọn èèyàn gbàgbé wa ní ààyín láàfin máa wà láyéláyé kànrin kése bí ìdodo ẹ̀fọn. Sọ̀rọ̀ mi yé yín.

ẹ mọ bínú àwọn mẹrin ni àwọn mẹrin ni àwọn mẹrin ni kì í sà àwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì wọ́n sì ní Airways nígbà yẹn Nigeria Airways. Ní ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993 ní gbogbo ìgbà tí June 12 election tí wọ́n tó sì ń gbóná lọ́wọ́ tó ń horugi gbogbo ìgbà ni o. Àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọ́lá Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu àti Kabiru Adenuga. Kabiru Adenuga, Bennett Oluwadaisi àti Kenny Razaki Lawal. Ajẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn kò sì yẹ ká gbàgbé irú wọn o. Bó ṣe àjẹ́ pé má ṣe ajá kí wọn ò dá ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọ́lá Ogunderu Gbogunderu sì ni Kabiru Adenuga, Bennett Oluwadaisi àti Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal wọ́n ajáàkì wọ́n já bàálù tí ń lọ sí ìlú Àbújá. Wọ́n ti ń lọ sí ìlú Àbújá wọ́n ajáàkì rẹ̀ wọ́n jàgbà wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic. Ní Niger Republic èyí tó dàgbà jù nínú wọn èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Ajibọ́lá Ogunderu Ajibọ́lá Ogunderu Ajibọ́lá Ogunderu wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993 ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjà àgbára fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993 ẹ mọ́ gbàgbé wọn o ẹ mọ́ gbàgbé wọn. Ẹ jẹ́ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọ́lá Ogunderu, Kabiru Adenuga, Bennett Oluwadaisi pẹ̀lú Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal ẹni tí ò bá gbọ́ rí ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

ni ọ̀rọ̀ wa dálé lórí, ó náà ni àwọn ọ̀nà tá a le tọ̀, àwọn nǹkan tá a le ṣe tí orúkọ tiwa náà tí ó fi máa wà láéláé tá a fi wà láyé kánrin kése bí ìdodo ẹ̀fọn. Bàbá tí mo dákọ pé wọ́n kọ́ kiní lórúkọ rẹ̀ nílùú Ọ̀yọ́, Olú Àfọlábí ni o, Olú Àfọlábí ni, kí n tó gbà pé Olú Àfọlábí ni. Ó ní wọ́n sọ pé ó ṣe ọkùn bá bí SPED, Federal College of Education Ọ̀yọ́, tó fi délùú Ọ̀yọ́, ọlọ́sọjú Ọ̀yọ́ ni nílùú Àbújá, ló fi jà takuntakun pé kí wọ́n gbé kiní ìwá sọ̀yọ́. Lásìkò tó sojú wa ní Àbújá ni wọ́n sọ pé SPED ló dọ̀yọ́ pẹ̀lú àwọn nǹkan míì bam bam bam bam tó ṣe. Kódà wọ́n tún máa ń ọ̀gánáìzì bíi ní lọ́dọọdún, wọ́n máa ń ọ̀gánáìzì round table ni ó kọ bàbá yìí, wọ́n ní Olú Àfọlábí round table talks. Gbogbo àwọn tí wọ́n sojú ìjọba, tí wọ́n sojú wa nílé níjọba ni wọ́n máa ń wá síbi àpéjọ táwọn yìí táwọn náà wà sọtẹnu wọn. Ó kọ bàbá yìí, bàbá yìí ti kú lọ́dún tó lọ, ìtàn ṣe last ní December ọdún tó lọ, ó ti kú kó tó dìgbà. Olú Àfọlábí round table talk náà ni wọ́n ń pè Olú Àfọlábí round table talk. Orúkọ bàbá yìí náà ní parun. Kí làwa náà tá à ń ṣe lọ́wọ́, kí láàtó máa ṣe? Ẹ jẹ́ ká lọ mú dáadáa lọ́kùnkúndùn ká máa ṣe. Gbogbo ohun tá a bá ṣe fún èèyàn, òun náà ni wọ́n máa wà lẹ́yìn wọ́ ọ̀la. Ni wọ́n máa sọ lẹ́yìn wa, ni wọ́n máa ròyìn tí wọ́n fi máa ròyìn wa lẹ́yìn wọ́ ọ̀la o. Ká gba ayé ká ṣe dáadáa. Lèmi fi máa sọ pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ̀, ká lè jó kọ tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ, nítorí àrọ́bá ni gbogbo wa ládìtàn o. Ní tá a bá wá ṣe lónìí náà ni ó sì dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Mo ṣe ni ká máa ṣe dáadáa, ká gba ayé ká ṣe dáadáa. Adéyinka Ọlásùnkànmí, ká sá máa ṣe dáadáa náà lórúkọ mi. Mo lérò pé ẹ ti gbádùn mi láàárọ̀ yìí, bóyìnbó ṣe gbádùn tí yóò bá gbádùn ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ọba.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí ọ̀yọ́ line radio náà ní bábá wọn. Nínú kágbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Ajíṣe bí ọ̀yọ́ online radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

tán láàrin ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́sálásí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sẹ́kọ̀ọ́ látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìdú jọ kéfèèfé táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà fi rí ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa wá tọrọ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó rabàtà rapátá rakọ́mú ra singlẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣalárin dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èkó ń rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀. bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èkó ń rí ni yóò ní wọ́n fi wọ́n lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárín mi ní ṣe. bàbá yìí ti po kọ́lọ̀ kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjìn àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ́ tí ò ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká ṣáà máa ṣe dáadáa o. ni mo tún ṣe máa ń pa òwe pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú ọkọ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní nímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́sálásí wàhálà ilé rẹ̀ kètó tí kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún lówó tó fi rajá lóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún tí ì rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rowó jẹun ẹgẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o torí ọlọ́run. a wá wà nínú mọ́sálásí ní jòní láàárọ̀ jòní bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀. bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kíní kan wọ ẹnìkan bá ẹnìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ó wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwọ àti báwọn èèyàn nínú mọ́sálásí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́sálásí tá a bá ti parí kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni níbi mọ́sálásí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́ lọ́n dárí jèmi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí gbóṣe sọ́gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó gangan ṣe sọ fáwọn èèyàn nínú mọ́sálásí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́sálásí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni lóde ló bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni ló bá pe bàbá sẹ́gbẹ́. èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura ó sì sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: ṣùgbọ́n mo gbọ́ pé bí pé n tó sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómìnira ó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́nà dáríjì nígbà ẹgbẹ́sẹ̀ ni. Ibi ṣèrè gun ò torí ọlọ́run. Mo sì wá fẹ́ yẹ̀yìn pé nígbà bàbá ti sọ pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o. Ọkàn rí báyìí ni o, kò sówó lọ́wọ́ àwọn náà o. Bàbá pèrè. Kò sí sówó gidi kan lèmi náà fún o, fún lápò kan pé kó máa mú àpò kan lọ. Inú rẹ̀ dùn tó bá lọ. Bàbá yìí náà tó ń wà lẹ́gbẹ̀ẹ́ mi. Kọ́lọ́run dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀. Mo fóun náà ní 500. Ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀.
1: Ìṣẹ́jú ìtúnlọ.
0: Ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣẹ. Ó dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dàkùn torí ọlọ́run. Mo kọ ọ̀rọ̀ tí mò ń sọ dànù. Bàbá yìí wá sọ wípé aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o. Ó fi èmi lẹ̀, ó ní ó fi ẹni yìí lẹ̀, ọ wá wá bá èmi. Tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu ìhùn wá fi ṣèrè gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o. Èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o. Gbogbo ẹ̀yìn tẹ́ máa ń ràn wá lọ, gbogbo ẹ̀yìn tẹ́ máa ń gbéṣẹ́ fún wa, iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu. Gbogbo ẹ̀yìn tẹ́ máa ń bùn wá lówó owó dátà tí mo ṣe máa ń dákọ̀ yín. Bàbá Fàtà Ìlàmídì lọ́wọ́ Londo State. Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó. Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó. Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ wa níbí ọmọ Ìbàdàn nílé Obíyọ̀lé. Bàbá Bàṣírò Adéníran ọmọọba láti Gbòlùmú Ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ̀ ń ké sí tí mo bá ti fàjọ̀gọ̀. Evangelist Moses Àkàndé Akíntúndé. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rùwà ojoko Agbẹ́dúdú orí òkèlé. Bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dada yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ máa ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Abudí ni tómi òkun, abudí ni tómi ọ̀sà. Gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ń ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o. Àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́. Ọlọ́run bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o. Ni wọ́n fi ń dá wa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà. Báwa ṣe mọ̀ nílé èèyàn dáadáa.

ọmọ kékèké tí ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ràn yín náà lọ́wọ́ o owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà ìná ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ́ tàbíra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún àlọ́ dátà kò sí èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́ẹ̀ẹ́gbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí ex Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùnkànmí ọba mi chaati sẹ́ẹ̀ni yẹtẹ́sìm ó ní mo ní yẹtẹ́sìm ó ní sẹ́ẹ̀ndì rẹ̀ sóhun mo bá sẹ́ẹ̀ndì nọ́mbà sí wàláì bó ṣe fún mi ní dátà nù dátà tí mo fi wá sà láàárọ̀ tí mo fi wá sọ̀ ńláì láàárọ̀ ex Abdulmalik wireless communication concept òun ló fún mi ò inter data tẹ̀bá fẹ́ ra dátà ẹyẹ ń lọ wo bánà rẹ̀ kí n pè fún yín dáadáa ó ló fún mi ní dátà tí mo fi wá sọ online ex Abdulmalik wireless communication concept mọ̀ ń bọ̀ ọ̀fẹ́ sáré wo bánà rẹ̀ kí n fi pè fún yín lẹ́yìn náà bá fẹ́ ra dátà kẹ́ ẹ lè mọ̀ bá ń patronize rẹ̀ bí bàbá yìí náà wọ́n sì máa ń fún wa ní dátà nù o asiru amadu adeniyi tí wọ́n ní ètò ìdìmọ̀ tó purpose venture tẹ́ ẹ ti mọ̀ ń gbọ̀kọ̀ lo wọn tẹ́lẹ̀ báwọn náà fáṣẹ máa ń fún wa ní bá se máa ń fún wa ń dátà nù mọ̀ ń bọ̀ ẹjẹ́ kí n sáré wá bánà ex Abdulmalik wireless communication concept lọ ẹ dákun torí ọlọ́run ẹ máa bá ń patronize rẹ̀ ọmọ mi dáadáa ni.

gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, gbogbo ẹ̀yin tẹ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ilẹ̀ àṣìn gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ àlọ́jọ́júmọ́ mò ń bọ̀ mo sì ń wá bánà ẹ̀sì màlẹ́kì mò ń wà á lọ́nà mò ń bọ̀ olúfúnmi ní dátà tí mo fi wá sọ̀ online láàárọ̀ yìí.

0: nikan nigba ti tin darin o nikan sozo gi ogi o iwo ri o nikan a se darin enikan sozo taye bi yeni ati agbaje owo la bi so ya ajeje owo kan gberu dori iwo se ti etemi o se temi ki kaluku se nse ti e loto oto yi ni ko nko jabele yi npo owo ago odo yo seyin tori aiko worin ijo ni se ku pa won o eu e boya ti ba yin ti bro mi ma wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ti ba le ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo la rebe ka fowo so opo ma panu po be ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́ sọ pọ̀ panu pọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọn ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè bá ó kùsù ó ẹyu ẹ̀ fún fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùdúùlù gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọn ní ẹja fọwọ́ sọ pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ tèrè nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárí wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ òní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Ẹkú dédé àákọ yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kì í o pé ẹkú dédé àákọ yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú rọ̀lẹ́ ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy. Orílẹ̀-èdè Ìtàló, àkẹ́yìn náà kẹ̀ka àlẹ́.

ẹ má bínú já ẹyin tèmi àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mi díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo olè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá ń ṣiṣẹ́ dání etí ò ń bọ̀ ná ẹyin tèmi. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àpò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní Nairaland ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́. ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ ń ṣe irú ẹ̀sìn wo lọ ń ṣe. ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀. ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsín yìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bíi hárahárà tó wá lè mọ́ wọn tán fi fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìpòrúru ọkàn fún mi. Adéyinka mò ń bọ̀ ná aláwí ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jàǹbù lọ́wọ́ lánàá lánàá yìí wọ́n lọ ṣe jàǹbù síbi tí ibi tí wọ́n ti ṣe jàǹbù yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń sanwó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fáwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test CBT computer based test ibi tí wọ́n ti ṣe gbogbo ibi tí wọ́n ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ́ kọ̀ǹpútà tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀ táwọn mobile exam yìí tán sì ní facilities fún íńtánẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ ní CCTV camera ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jàǹbù yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí wọ́n máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o lè ṣe exam bíborí kò pagidínà àti ṣe exam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọba bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí Ọ̀tàkọ́hún ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ́ Èkó níbẹ̀rún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára ní táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ́ di ẹwà wọ́n ti sọ́ di oge kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kí ni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu bí táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ẹ́ lè máa rìn hòhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bánbánbánbánbán wọn ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tí wọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò da ṣùgbọ́n àwọn tí wọ́n bá wá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́tẹ̀yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ ná.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá tí mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún wa àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo di bá àwọn onífà post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian wa a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò jù níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéàkọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wẹ wá arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wẹ wá arajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò jù lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.

látàrí pé àwa fẹ́ mọ̀ jẹ́ pacesetter gẹ́gẹ́ bí ó kọ wa ajíṣe bí ọ̀yọ́ là á rí kán mọ̀ ṣe bí wa kán mọ̀ rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ tí ọwọ́jà àwọ̀ wá tí ìjìnà dáadáa bóyá ni ò tí ì jẹ́ kírú àwọn ìṣesí wa yóò ti rin ìjìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan adéyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mò ń bọ̀ ná ntí dé adéyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o gbogbo àwọn èèyàn wa yìí ló yé o gbogbo àwọn kan yìí ó yé wọn o ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìbísẹ́ níbí ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ́ okòwò nǹkan jẹ́ ní ń jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ́yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ wá bóyá english quran fún ara mi láti tú kí n lọ wo ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ àmọ́ kógbó sí mi lórí no. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè mọ ọkàn kógbó sí lórí àbí ẹsẹ̀ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀ jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀ jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi dẹ́yìn nǹkan abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ní lọ́n kọ́lọ̀ mọ̀jọ ìjà ẹ̀sìn kọ́ ṣẹlẹ̀ ni ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn ṣé ẹ mọ̀ pé àwa yorùbá aponú pọ̀ àwa yorùbá la ponú ju o seriously torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá mọ̀ ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọ̀wọ́ gọ̀ àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ń mọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmùgọ̀ nífa níbi tí yorùbá gbọ́n dé yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n yorùbá ló lọ́gbọ́n o níbi tá a gbọ́n dé àwa ń hùwà òmùgọ̀ ìwà gọ̀ pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

0: emi n ba gbogbo ẹlẹsin ṣe kò sí n tó kan mi pẹlú ẹsìn òjẹsìn abẹyẹlẹyà ọmẹyà ẹjẹ wọn padà sẹyìn lórí ọrọ ìdìbò tó lọ tí mo fi ń sọ pé yorùbá ló lọ gbọn o ṣùgbọn àgbọǹgbọn ju ọgbọn wà láì ń mọ ń sọ lọgbọn dòmùgọ ni látàrí àgbà ó di ẹsìn.
1: ọmọ pé mi wá bàbá mi wá dẹkùn jọwọ wá gbọ pé mi.
0: ǹjẹ́ yín mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ń já yín tán o pé ààrẹ muhammadu buhari ó fi stylishly supported atiku kò gbé sójú nígbà àwọn ìjọ sínú ẹgbẹ́ òṣèlú kan náà ṣùgbọ́n he stylishly supported atiku he even used all the arsenal in his disposal to supported him during the last presidential election.

nígbà tí interest yóò bá ò bá wà lọ́kàn yín mọ́ kí wá ní àǹfààní afẹ́nifẹ́re tẹ́ ẹ lẹ́ ń sojú kí ní àǹfààní yín kí ní àǹfààní kí ní ìwúlò yín nínú afẹ́nifẹ́re nígbà tẹ́ ẹ bá lè protect interest ilẹ̀ yorùbá pẹ̀lú ẹgbẹ́ tẹ́ ẹ pè láfẹ́nifẹ́re ṣe interest ara yín lẹ̀ ń protest ni àbí interest ilẹ̀ yorùbá ọ̀rọ̀ àwọn èèyàn wà yìí ìmọ̀ máa ń yà lẹ́nu gan ni mo máa ń rí rò lọ́pọ̀lọpọ̀ ẹ wo ẹ jẹ́ wa kọ́kọ́ lọ báyìí kí n tó máa padà sórí ọ̀rọ̀ ẹ̀sìn tí mò ń sọ ẹ wo lẹ̀ yíbò ẹ wo lẹ̀ yíbò ẹ wo bò tán dì nílẹ̀ yíbò ẹ wo bí wọ́n ṣe dìbò tábí sọ̀pọ̀tì ọmọ wọn tábí sọ̀pọ̀tì ara wọn àwọn kan àwa lámọ̀ kílèmù wokeness wèrèwó lónìí kọ́kọ́ mú ẹ̀yà rẹ ṣáájú kó tó máa mú ẹ̀yà míì fọ́nì ẹ̀nà ni pé kò bá tó tí máa bí wàá nu ò tó bá jẹ́ pé òbí tí wọ́n gbé lórí ọ competent ni mo fi títóbi ọlọ́run bá búra kí tinubu kọ́ máa lè dárìn mọ́ kọ́ máa tì nínú wheelbarrow yàsín ó bẹ́tẹ̀ òbí tó yẹ pé wọ́n ń ṣépè fún tẹ́lẹ̀ ní gbogbo àwọn ọmọ ibo àwọn tán wá pàápàá jùlọ àwọn tán wá látànambra tẹ́ ẹ bá lọ ń wo túìtì wọn òbí tí wọ́n padà sọ di mẹ̀sáyà tán sọ di ẹni tó fẹ́ mẹ̀sáyà tí ó fix orílẹ̀-èdè yìí wọ́n máa ń gbé ṣépè ní àwọn tán wá látànambra tẹ́lẹ̀ láwọn tán ti gbé ṣépè lórí àwọn ayélujára social media táwọn kọ́mẹ̀ntì tó ti lọ ti pẹ́ sẹ́yìn nígbà tí ò tiẹ̀ tí lálàpọ̀ òun ó tiẹ̀ mọ sọ pé òun fẹ́ ṣàárẹ̀ ẹ mọ̀ kí wọ́n gbé gbogbo pé kò tiẹ̀ lè dá nǹkan kan sí wọ́n gbé jù sẹ́gbẹ́ kan wọ́n kọ́kọ́ bára wọn lọ pé yíbò ìjọlá wọn àwọn ò sì dé ipò ààrẹ rí láti ìgbà tá a ti padà sí democracy àwa láàmọ̀ wá fíìl láàmọ̀ wá sọra wa di pé a wà báwo ni mo ti fẹ́ pè ná pé ṣé akóyàn mọ́ra nìyún lápè yún ni tí wọ́n fi wá máa fọ ọ̀bọ lọ wá kò ní wọ́n tún fẹ́ máa tún fi lọ̀ wá nílẹ̀ nílùú Èkó náà ní Lagos wọ́n lọ gbé yíbò wá fún wọn ká máa dìbò fún ní gómìnà níbẹ̀ ṣé ẹ mọ̀ pé ọkùnrin ń wọlé tán tí ò bá sí pé wọ́n jábọ́ lórí Twitter space níbi tí wọ́n ti ń sọ pé we will take Lagos tí wọ́n ti ń fọ́ọ̀mù láàrin ara wọn àwọn yíbò we will take Lagos tí wọ́n fọ́ọ̀mù tí wọ́n halẹ̀ láàrin ara wọn ibẹ̀ làṣírí wọn ti tú pé àṣó ní hidden agenda wọn tí wọ́n ń pursue ibẹ̀ làwọn aláìníláàkàì yorùbá kan ọmọ ilẹ̀ yorùbá kan àwọn aláìníláàkàì àwọn dẹ̀dẹ̀rìndínrógbó kan ni wọ́n ń gbé òbí lérí ni wọ́n ń gbé GRV wọ́n ń pè ń gbádébọ̀ ẹni tó yẹ pé nígbà tó fi ń rọ tó fi lọ fún sẹ́nétọ̀ chinedu ló kọ rẹ̀ chinedu kíní kan rovere àbí kí n tiẹ̀ ló kọ́ rẹ̀ n tiẹ̀ máa pè tí bẹ́ẹ̀ yọ ń léyìn chinedu lólò nígbà tó fi rọrùn fún sẹ́nítọ̀ ní election tó kọjá lọ tí ò wọlé ọ wá di ìgbà tó fẹ́ lọ fún gómìnà tó ti mọ̀ pé àwọn yorùbá wọn fàrígá lọ́wọ́ aṣọra rẹ̀ di gbádébọ̀ ìwárí wọn bá wí o wà láyìn báwọn ibo wí bí àwọn aláìníláàká yorùbá àwọn tí wọn ní làákàì tí wọn èé ronú nínú àwọn tilẹ̀ yorùbá. ó kún lì nínú àwọn whatsapp groups tí mo belong sí ni àtàwọn ẹdó kan àtàwọn ibo náà ń sọ pé yorùbá muslim kíní kan muslim pé all the yorùbá christians should never supported muslim ticket. As see they didn't understand the reason behind the choosing of Muslim as the running mate for of Tinubu. They know the meaning now. Huh? They know what is at stake, but they just want to be hypocrite. Muslim hate. You know, Mugu Awati mo hate you. Lawan Alabosi. Olorun ba ngbo mo hate Alabosi ba je. Mo hate Alabosi ju. You are the most high. Funny enough, ni pe. Ibi tẹ́ ti mọ àwọn alábòsí ni pé Tinubu tá à ń sọ ìyàwó rẹ̀ tó wà nílé rẹ̀ pásítọ̀ ni nínú ìjọ rìdíìmù gbogbo àwọn ọmọ rẹ̀ pátápátá

0: ibẹ ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun me dogun sin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni swap na. Mo ka eyan ti a se da po mo wa lati orilede Malaysia. Ayin te ngbo lati Italo, mo kiyin, eyin ti Nigeria mo ke eyin na. Mo kiyin lati Ghana, mo kiyin lati United States of America. E seun o, e ku tete si te ngbo mi. Te ngbo aroye mi. Te wi pe wona wona wo ni yin kan wi. Sugbon ani to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o da le lorilede yi ta ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ke se pe o eni to weju le ru nba ni o a le ni tesi waju kankan o tori awon eyan wa productive mo o
1: gbogbo aye e je ka
0: ina ni je ka awon eyan mo lo lu jibiti ngba ta won boli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se pa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tuto fun won anan so sole awon nan so soke ogun owo awon nan se gbogbo awon po mo sonu ko bin o sonu kan fi nkan ba yan lo kan fi ba awon obirin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon osegun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yawu egbo ngba ti gbogbo odo wa sin ba di yawu tan funny enough ni pe ibi ta awon yan ti wa improvise de ta ma rowo yawu jikode ta ba campaign yawu o di governor sáwọn yahoo ti ẹ̀ ti mọ̀ sí gọ́vnà sí wọn ti ẹ̀ ti mọ̀ sí gọ́vnà àwọn yahoo wọn ti mọ̀ sí gọ́vnà wa pẹ̀lú owó àìmọ̀ dídá ń kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àfẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó. Nàìjíríà ò lè dá o bẹ́ẹ̀ bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn ó múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o a regulate ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá ṣẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ regulate religion kán ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánàá o kìí ṣe pé o ẹni wẹjú lẹ́rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn tá ń wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá ẹ lè kọ ìròyìn ni bóyá ẹ lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe regulate religion lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àáfàá tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà la ṣe bí ìwé kan tí bàmí fatai bandele olúṣọlá tí wọ́n send sí mi ní johannes tí ẹnìkan tọ́jọ́ ọmọ nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn how we are báwo ni mo ti gbàgbé title ìwé yìí mọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Ìsọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí ń bẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú àwa elite, àwa enlightened, àwa elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́ tó yẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń ti ìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ́n gbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yíbò sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn Yíbò. Èmi jẹ́ oyé wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ oyé wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nigeria. Torí tí ọlọ́mú bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mú wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ náà ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa béèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Kẹ́lọ, go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven.
Boyo gun obi lo mu won ni ko ti e ye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lofo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba. Ke se ru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se ru awon Basanjo abi abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. I won soro osi lenu ofo re. Yin pe eh Obi won se was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni ti n ba won ja ti tara le won ewu won tara ta ni ya won la se ka le ba so pe a wa bias ni yin nibi ti kaluku ti mu oko ti nroko sodo ara re yi awon oponu ayirada yi amukun meko agba opo le Yoruba yi awon atoku moku amona orun mo lo yi ah he ara Yoruba mo omo man ya nlenu fa Ara ile Yoruba e ma nya nlenu o.

oríṣiríṣi prophecy lọ́tún lọ́sì. Kí ló kan a ń predict political báwo ni ó bẹ́ẹ̀ pé kíní pẹ̀lú ẹ̀sìn. Kí ló kà ọ́? Gbogbo irú ohun ọ̀tí ẹ̀lẹ̀ fẹ́ kórílẹ̀-èdè yóò dà. Torí tórílẹ̀-èdè yìí bá dà tá a wà productive, àwọn èèyàn ó sinmi, à ń lọ ilé ìjọsìn, à ń kó ìṣòro wa lọ bá àwọn kan. Èmi rí gbogbo àwọn pípò yìí, àwọn tó jẹ́ èèyàn Ọlọ́run bẹ nínú gbogbo wọn àtàwọn àfáà àtàwọn pásítọ̀, kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ, tán mọ tán gbà wọ́n wà. Ṣùgbọ́n àwọn yòókù yìí, èmi rí wọn bíi motivational speakers. They will just keep telling you what you like to hear, not what you are supposed to hear, but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ní the Holy Spirit has instructed him to command you to minister. Ọwọ́ àpẹ nìkan lára àwọn tó jókòó pé wọ́n jọ bá gé wọ́n ti jọ dì tẹ́lẹ̀ náà. Nínú àwa bẹ̀rẹ̀ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mọ̀ wò. Nígbà ọ̀padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me. I see money. Táwọn tán wà mẹ́ná hóyè. Ọba àjòwò kidnapping. Tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ ransom. I see money. Àwọn pípù iná ń dá wàhálà alẹ́ ọ̀ ni mo fi sọ pé tá a bá tètè regulate ẹ̀sìn ní Nàìjíríà, wàhálà tí ó dá lẹ̀. Wàhálà àtẹ̀sìn ó dá lẹ̀ torí bíi pé orílẹ̀-èdè mi ò ṣe Christianity. Bá kò sí Christianity ní London àbí Lamẹ́ríkà, tó fi jẹ́ pé yàáyìn ni wàhálà ẹ̀sìn ti wá múlẹ̀ jù. Òsì ló sì fa, òsì ló fa. Wọ́n máa fún àwọn èèyàn ní fake hope. I see money. Ìwọ́n tó ṣiṣẹ́ bò ló ṣe fẹ́ rówó. Iná ní ń jẹ́ káwọn mi ò jalè lọ́lú jìbìtì. Mọ́ ṣe tí ò yẹ wọ́n ṣe pààyàn sẹ́só. Owó prosperity yìí náà ni. Àwa sọ múra falù nù, àsọ kọ́chọ́ra falù wa nù. Ni mo fi ń ka kíní tí mò ń kà fún ilẹ̀ kan. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Àìmọ̀kan. Èmi náà poverty ń gbèmí náà já yín lówó lọ́wọ́ ìdí ìdè bí mo fẹ́ dé o. Ṣùgbọ́n àìmọ̀kan ò sí nínú ọ̀rọ̀. Àìmọ̀kan kò sí nínú ọ̀rọ̀ mi. Ṣé wàá mọ problem ni o? Ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem. Torí ẹni tó bá mọ̀ pé òun ní problem, problem yẹn ti wà half soft. Toró mọ̀ pé ìṣòro lòun ti ní kọ́ mọ ojútùú síṣòro yẹn lókù. Gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí. Problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. A ti mọ̀ pa ní problem. Àní wọ́n lọ ń mọ́fí ka ojú pàkà pé o gbè wẹ́nu o tó wẹ̀ta. Wọ́n á lọ ń kọ́ mọ́sálásí. Àwọn mọ́sálásí tó máa ń gbà wá láti ilẹ̀ Arabu. Tó ń kó wá láti ilẹ̀ Arabu. Táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀. Lára àwọn tẹ́ mọ̀ pé láàfà ńláńlá. Láwọn owó táwọn opó nǹkan kan tán dá jọ lọ́run. Púpọ̀ náà àwọn tán dáwó tán kó wá tán fi kọ́ mọ́sálásí jọ níbi yẹn. Wọ́n èso lówó. Wọ́n dá jọ pẹ̀lú commitment tí wọ́n ní o. Àwọn ti ní commission tí wọ́n yọ ńbẹ. Àwọn náà ń ṣẹ̀kẹ́ bàgùjẹ̀ lórí owó lórí àràmù tá ń jẹ. Wọ́n ṣẹ̀kẹ́ bàgùjẹ̀. Ẹjọ́ mà ń bẹ lọ́run àrò dákẹ́ o. Ibi tí mò ń lọ kàn. Ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ńbẹ náà lọ ń kọ́ mọ́sálásí sí. Wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ni bàbá àmọ́mu wa ń mú ọ̀rọ̀ ẹ̀ wá. Ó ní wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí. Wọ́n sì jí tú kó pátá. Wọ́n sì jí tú tán pátá. Wọ́n sì ní jí tú tán. Nígbà tó gbé wa ọ̀wẹ́nú ká tó lọ́ mọ́ ọ̀wẹ́ta. À ń lọ ń kọ́ lérìngínní sínú igbó tí ò sí èèyàn ńbẹ̀. À ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀ kó nǹkan ẹ̀ sọ bẹ̀. Kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá.
awon palẹ gbogbo nkan to wa nu masala si mo ki lo de te lo owo to e ra bi se nkan gidi mi o ye gbe mosque lawon yen ni won fi ko se mosque ni soro wa se mosque to wa nle ati ri lo tan I mosque da ti ni masala si ati churches da ti ni ati lo tan awon yan ta won to extend e ni won ti wa so di mo bi so pe won ti so esin di iwa nkan je won ti so di ise iwa nkan je won ti so di business ventures ini churches ti won fi owo da mewa awon mo ajo da sile yo da university sile to ye po mo ajo gan oni le afford e gbogbo wet gbogbo oro ta

àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ sọ́ọ̀sì wọ́n ń kọ́ ilé ìwé náà ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford ṣé báwọn tọ́mẹ́sìn wá sórílẹ̀-èdè wa ṣé bọ́n ṣe tí wọ́n nu ṣé báwọn ṣe ṣe nu mo bí yín mo ń bí yín o torí tí n bá sọ̀rọ̀ ẹ̀ nìyí nǹkan tún dé o mo ń bí yín o mo ń bí yín o.

0: a ti ń contribute náà ni
1: sí wa bàjẹ́.
0: Àwọn míì wọn ní ọkàn táwọn fẹ́ hùwà bàjẹ́ o. Gbọ́ngbà àwọn rò pín tí ò sí ọ̀nà àbáyọ kankan. Ìyá wò pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o. Àwọn níyàwó wọn ní ìyá wọ́n sì lọ́mọ táwọn náà fẹ́ kí wọ́n ó jẹ ìgbádùn wọ́n tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí. Ìlú tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kéde kó dìde wù wọ́n láti hùwà àbàjẹ́. Adéyinka ṣẹ̀ ń gbàròyé mi.

dáadáa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Èmi ò máa ní ṣe kà ó dáadáa. Nílé ayé mi dáadáa. Kásá máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ́ mi. Ẹ máa ṣe dáadáa o. Tẹ bá sì ráwọn tá ń là kàkà tá ń ṣàìbù láti lókè. Tẹ́yìn bá wà lókè, ẹ lè fa àwọn gòkè o. À ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down. Torí gbogbo lálá tó lọ sókè yóò padà wálẹ̀ lọ́jọ́ kan ni. Lánìí tán kan kìí sì níwò ẹṣin. Léyìn ká.

tẹ pàdìdé tẹ gbẹdìdé àwọn ni wọn mọ rántí yín kódà wọn tún sọtàn yín fáwọn ọmọdọmọ wọn yọba dìtà àtẹnudẹnu yorùbá ló ní ìtàn àtẹnudẹnu alákọọlẹ ni ṣùgbọn a nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebí kú láíláì o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Lèmi ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyìnká Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ọ̀hìn pẹ̀mbọ bí àwọn erin. Ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mèèyàn ni.

ẹni tí ò sè yí ń se yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nothing wù á bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó se jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni wọn ò ní jẹ́ kí alága ìjọba àríbí lè rí iṣẹ́ ṣe àwọn náà mọ̀ pa owó tó bá ń wọ local government ní pónpó wọ́n kún gbogbo local government káàkiri nàìjíríà. Ní nàìjíríà lẹ́tì mọ̀ rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọn ríṣẹ́ ṣe. Àwa láàfin competency sílẹ̀ táàmọ̀ torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so many atrocities.

0: àwìrì yìí tán rì bù tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọn tún fọmọ wọn bẹ ẹẹmọ òkó òkórócha ní imo state imo fi jẹ gọvnọ deputy chief of staff àna rẹ ló fi bẹ àna rẹ ni àna rẹ ọkọ ọmọ rẹ ló fi síbẹ ọkọ ọmọ rẹ ló fi síbẹ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbánà ni wọn ọlọpàá tí wọn ti múyùn wọn ti arrest rẹ wọn máa ń rì kú tara wọn bẹ ni tán bá tún kú ń bẹ tán wọn yìí fẹ́ kú nígbà tó kú ń gọvnọ ó sì gọvnọ ọdún mẹjọ ó tún lọ sí sẹnitọ ó ti tún wà ní sẹnitọ báyìí bájímọbí náà ti fẹ́ sinú lọ́yọ̀ọ́ state ti wá àyín ó ṣe ó ti ṣe sẹnitọ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹjọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní cnpp àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọvnọ ọdún mẹjọ ó tún gbégbà kóun tún fẹ́ lọ sí another sẹnitọ tí ó bá ti pa àwọn èèyàn àwọn èèyàn fóòtì against ẹ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tójú bíi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírú rẹ lọyọ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ lọwọlọwọ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wáyé ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ̀ ń fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lá ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹgúdú jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tó lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ ẹ fẹ́ ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o ẹ pé àrókè pé ọ̀dọ̀fín inú yín o pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè àwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn kẹ́ ẹ máa bí wọn ta ẹlẹ́tàniwọ́tì ẹ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó bó tiẹ̀ ní nàìjíríà ta bó ní bí nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí owó ló ti ẹ̀ dìbò fún inú wọn.
1: Pàlẹ́kùn sàlámù
0: ó. Tọ́ba ti fún ilé sí kan tí ò ṣe ẹ mọ owó yẹn fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́tónú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀nú o ẹ má fún lówó ẹ má wé sí owó yín o ẹ ń wé sí owó ni.
1: Ìyàwó mi. Mo bá láwùn ṣọ́ ẹ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o. Kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o. Ká máa count down 2023. Ọkọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni. Ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni. Bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè yìí pò níjọba. A sì ní fi wèrè míì bẹ́ẹ̀. A ní ṣe ní two devils. Àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ́ bínú jẹ́ nẹ́tíwọ̀kì ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹmọ yẹn wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹmọ yẹn minimum wages ṣé ẹmọ yẹn tó jẹ́ tẹ bá calculate ẹ̀sọ́ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá tí ì gbọ́n ẹ jẹ́ kí yà ọ jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n nígbà tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọ erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, ní ìbáraẹranko máa ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun rún. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Ọ̀yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọ.

0: wàhálà ìwọ́n ti jọ ìwọ́n láti orílẹ̀-èdè morocco náà ẹ ṣe o láti orílẹ̀-èdè morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ ọjọ́mọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbáńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà ọlásùkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa ajókọ̀ bí ẹni kìlọ̀ wà ajá ló ọyọ tí gbó lásán gbẹmí ọba rẹranko má sì lábà mi ọrọ jẹnu ohun mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ wúyẹ wúyẹ.
1: ìwọ ni ẹkọ ńlá ẹkọ ọgbọ ẹkọ agbára ìwọ ni ìwọ nìkan.
0: àwa lórílẹ̀-èdè nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ nàìjíríà ni yọ̀mọ̀ gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn ó ẹ sọ́pọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ dìbò fọ́mọ ìyá yín ó ẹ dìbò fún pétérù ẹ dìbò fáísíìkì ẹ dìbò fún ramani abdulrahmani abdulrahmani isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian ni mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ ìrìn mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé.

0: Tẹ́ ń gbọ́rọ̀, tẹ́ ń gbẹ́dọ̀ kéde, orí ni wá o, àwa aláwọ̀ dúdú. Ọ̀yìn kábà nílé olúwa náà nù, aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ́ nílé lóko pẹ̀lẹ́ yìí ò di tẹ́ ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

0: ajíṣàmù. Ẹ wá sọ onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ra màdáná tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
1: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
0: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọ̀gbà. Ibi gbogbo náà lọ́gba lá.

0: ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù amẹ́rùjà sìyẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá a mọ́ ìhun tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń ṣoore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán ká tó tẹ pa mọ́ ká tẹ pẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o
1: pálógun kò sí tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayẹ gba pọ̀ tún olúwa lọ ẹ mọ̀ lọ sí paradísì ẹ mọ̀ lọ àlòjọ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọ tá a ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa tó sàn án alẹ́ sàn dáadáa ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ òsì ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan. Jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ́tọ́ yìí. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún sẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni mo ń pè ná? Fírídọ̀mù. Àwọn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Láti lọ bẹ̀yàn wò táwo sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe ìjókòó. Sórí mi lórí.
0: Ní mo wà nínú àtìmọ́lé ní kugu ẹ̀yin ò sì bẹ̀ mí wò kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ò bó ń ṣàìsàn ẹ̀yin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.

0: ṣiṣẹ́.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lè àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu.
2: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà láń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra àwa náà yí pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sáà ṣiṣẹ́ sí Ọlọ́run ni dá fi ń fún àló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
3: Orí kan bá sun wọn tó rán gba.
1: Ẹyin bórí kan bá sun wọn á rán gba
3: ni. Ẹṣẹ́ ṣùdí ni apẹ́ lógún kó má ṣàbà mọ́ wíwá yẹn.
2: Orí kan tó sun wọn tó rán gba.
1: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìtàlẹ̀ bí agbada.
1: Àyìnbá Táìlà Mídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ara Ashiru Amadu Adeniyi Afa Glows and the E3 Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlápin ìtàn kò ní rí aláàánú.
1: Afọlábí Nurudeen ni aláàrọ̀ láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹ̀lẹ̀gbẹ̀.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ àdúpẹ́ gbogbo ẹ̀yà alátìlẹyìn wọn. Bàbá bá a ṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Pápá mi Sàmínú, ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là, èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Sàmínú, ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí ló mọ àpàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ ò sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tàkà sí wọ ọkọ̀. Kílẹ̀ lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ ò sójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú, ọmọ adé pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́jẹ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Ayẹ níbi tí a ti ń tó kólówó kówó kí wọ̀fọ̀ fọgbà lẹ̀. A ṣe kò lè bá àdìjà kó lè bá dákun. Ẹyin òjò pàṣẹkẹrẹ mọ́jẹ ọmọ àti. Àwọn alágbègbè àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹni kọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí babẹ́ ẹnì kọ̀ọ̀kan.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀de yóò sì wò kiri yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn ò fi ní débi òkú tó máa gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní káṣá máa ṣe dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́sẹ̀ ń pè mí ládéyínká ọlásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ̀ nígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹ́ńbọ bí awo irin jáde wọn ò ní ní ẹ gbé ajókòó bí ẹni kìlọ̀ wà.

0: kò sí tó dá ló.
1: Alápasú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rówó gbèsè.
1: Mo lápasú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kó ìrà máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ni. Àwọn èèyàn. Àwọn tẹ́fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà mọ̀ gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Ó ti o túbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn kọ́kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan mi. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní lè dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní lè gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ẹ̀ ní lè dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní lè dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ̀ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n ní
0: kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀. Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
0: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
0: Sájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò ó nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: se ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te yin lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma nbo awon eyan de bi npa gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin abamo ka ti se die si abamo ka ti se ko to po ju bayi lo abamo ka to se die si say you want to I want to see a scene to say ni kan ni wa ma so re fun to ba aba won tan se ina aba won tan so esin to n se ni won so re fun se mo bi o le re bo se n gbo mi lo ro yi ani sa won tan so re ta te je n se esin ni kan lo so re fun aba won mo iya re ni kan lo so re fun se mo lebi ati family re ni kan lo so re fun bi wa tara lu re ni kan lo so re fun baba ku sala bagbe re ni kan lo so re fun abala basisepo re ni kan lo so re say elesin atelede re nikan lo sore fun abi iwo kan mo sore un gege bi olodun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life itesin o jesin abi eya o meya se ni ladugo wa ni bi baba python kan be ni sale adugo wa mi ade python kan be ni sale adugo mi ni bi ti mo n gbe loke oro python ni baba ta n soro re yi o python to ni ijo ni so fun awon landlord meeting ni meeting ni awon landlord association to wa ladugo wa ladugo awon ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo tin pariwo laaro ti mo n pariwo disturb gbogbo awon taja tajo wa ninu ile awo ede wa roro to ba ti ka nla e ma ngun mi se ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ayi kongo bi eni ti o ma alade ni miji gan jigan to go to go to go to gbo manu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na ni ma ti wo so so so mo mo bi se lo fi ma nla won mi o fi se mi pa mi de mo ido gaga mo ma fale mebun to lo ba mi fun mi ni je kidu ma do le ma sa le ina wo egbe we ye we ye we ye wa o saarin ara wa danga danga le ri pe mo ise ise kin to da kon mo ji ati tin to je mo ma gbo patori to ya njo si wo to je n keru mi da fi eyin na wo wa o e ye wa o saarin ara danga danga le ri pe o wa ni danu ori mogun to fo didi eni fori mu to to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin kan ko sinu temi olasukan mi ko sinu temi abdurrahman
1: jo fe wa o ko mi dile oyin to no to le ki wa
0: won ma wo se temi na ko se ni o tori mo bi temi na jo ki ilu oyo se se ma dele n ko pe aji se bi oyo la ri o ayo ni se bi baba eni ko e je kin wa pada seyin bele nya ane python kan be ladugo baba python kan be ladugo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo de fui pe boya christian abi muslim ni o se to ba be sore
1: an ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo
1: wọn. láyà kan máa bímọ aláàrẹ sàn láyé ìgbà tó wù wá la.
0: a ní python kan ń bẹ ládùúgbò mi adéyínká. àlọ́ python kan ń bẹ ládùúgbò tèmi adéyínká. bàbá tá à ń wì ó ti ṣiṣẹ́ làbújá bí. ó wá gba
1: bírò.
0: kí náà ń pè é látàbújá wọn ń gbẹ àwọn bọ́ọ̀ kan tó ń gbẹ wọn káàkiri ó wá gbà wá sádùúgbò wa.
1: ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbẹ síta à ń rí táwa gangan fojú rí nígbò wọn gbẹ kí wọn gbẹ síbi ilé ẹnìkan wọn kà sí táàpù tí ọmọ rọrùn níwájú òta ni. ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì lọ́dọ̀ python tí mò ń wì gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọrùn páìpù yìí lọ pẹ̀lú owó ara rẹ̀ tó jẹ́ pé àwọn náà wá ń ṣẹ́gìrì lè kánná wọn yín omi adàsù láti inú yàrá wọn wọn yín omi adàsù nínú ilé ìwẹ́ wọn ó ti ẹ̀jẹ̀ pé federal government náà ló fi eléyìí sọ wá ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́ kó bá pa kámọ́ tó jẹ́ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ni ó bí lọ́wọ́ ẹ̀ wò tèmi lè lọ bí ṣé mo lè lọ sí abuja kí n lọ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi ìtàn gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó jẹ́ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà ó wá mú owó ara rẹ̀ gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó jẹ́ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni wọ́n wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò máa yé adéṣẹ́yìn náà ń sore máa wò ṣe ń sore ṣe árí mi ní àbóre nítorí ọlọ́run lẹ máa ń ṣe adéyínká tó ti dé láàárọ̀ aláwì ìjánu ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹ̀ ẹranko mo rà bá mi eyan lopo lopo gba ni o ninu awe la tun wa yi o se so re solon lon se to re ma wo ba se so re abi se so re tori kan le ba ma gbe yin lowo awa kan ni ara ti ton gun mi ede ti ton gun mi mo tin la agbo inspiration to tin wonu agbare mi wa were.

wípé ẹgbọ́n tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ ó sì kírun tó fẹ́ gorí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kejì yóò gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé atánàbí ń ṣe àtọ́ ó tún gorí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gorí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ tá à ń wí àwọn sàábẹ̀ wọ́n bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn Pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn Úmárù àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n wá ń bilé rè yí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀fẹ́ lọ́wọ́ ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ̀kọ́ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì ó wá ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lọ́hùn wí pé ó ń ṣe àmì ni wípé mọ̀láìgà jùbírí ìlú ní ń ṣe àwọn ìpè ní ń ṣe àwọn ìpè tán ló ń wá ń ṣe àmì ó ní ìbínú ọlọ́ọ̀ ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni tí ramadan oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní wípé ẹni tó gbé orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní jẹ́ mọ̀láìkà jùbírí ló ń sọ pé ìbínú ọlọ́run dẹrí ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ó lóun tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn ní sí olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ tẹ́ ẹ ní sí olóore kankan níbi tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tún ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyinka mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kó mò ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi alọ́rọ̀rùn pipe omi wọ́n ń yàrá àwọn èèyàn wá láwọn tí wọ́n lè gbóòórùn type water láìláì tí ò bá sí ọlọ́ọ̀lọ́hun ọlọ́ bàbá pipe yìí ládùúgbò mi adéyinka lókè òròkí lọ́yọ̀ aláàfin wa mi bàbá yìí rọ̀rùn tap omi lọ tó wá ń sọ nínú landlord meeting and meeting landlord association wí tó bá ṣe kó ṣeé ṣe tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì òun ọ̀bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni tó jẹ́ pọ́wọ́ òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀ kì í ṣe àwọn bọ́ òtá àmọ́ ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Gbogbo ń tó wa ń sán mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ mo dá wọn lásán.
0: Tí a tún mọ tí bàbá pipe tí mò ń wù yìí ń ṣe tí a tún gbọ́n tó tún sọ tó pe àwọn landlord àwọn meeting ní àwọn landlord association ó tún sọ fún wọn wí
1: pé
0: bí àwọn èèyàn ti máa ń yà àgbẹ̀ sípadò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bẹ́ẹ̀ ṣe máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́lé tẹ̀ ìkọ́tọ́lẹ́ẹ̀tì sílẹ̀ ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni kó tiẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ́ gbẹ́ ní sọ́kàwé ẹgbẹ́ ó kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti ń rí àwọn ẹlòmíín lára ẹgbẹ́ sọ́kàwé o ẹgbẹ́ lè yà àgbẹ́ o ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀ tì ní a ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́kàwé kí ni bàbá pàtó yóò wá sí nípa àwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan tó bóun wálẹ̀ ní léríà nínú àdúgbò wa tó bóun wálẹ̀ nínú éríà ládùúgbò wa kóun ó gbẹ́ sọ́kàwé fún wọn kán máa ya àgbẹ̀ bẹ̀ káwọn máa lọ ya àgbẹ̀ sójú odò mọ́ ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́ ó ti ṣetán láti gbẹ́ tí ó gbẹ́ tọ́lẹ̀ tí ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀ sẹ́yìn náà sọ̀rọ̀ fáwọn aládùúgbò yìí àdúgbò tẹ́yìn náà ń gbé sọ mọ rírì eyín ń bẹ̀ ẹyin abẹ́yìn nìkan àso ni ẹyin nìkan àso gíòsósósósó gíogíogíò tẹ́ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ ńlẹ́ o ẹyin tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀ọ́ ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn adíáfín ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò sẹ́yìn nìkan ṣoṣo gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò ọ̀dánìkan gbé tọ́ ọ̀dánìkan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín bó tiẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ń lò ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ̀rọ̀ nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀ ẹni tó wá ṣe púpọ̀ náà ó ní òtún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ.

0: àwọn àníríì ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ń lékan sí ó jẹ́ pé kò gba ẹnu mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari buhari buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjà sí ẹ bá wù gan kódà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíín ò gbọ́mù ẹ̀mí mi tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíín lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan ẹni tó dín tẹ̀ ń fún àwa làwa náà fi mọ ìyẹn fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn gbé bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yẹn tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ̀ ò sí yìí o.
0: ẹ tẹjúmọ mi ẹwò mi ẹwò mi rẹsẹ ńlò rẹsẹ ń dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkó ní ẹyin ní ti tàwa oní ti ìbílẹ.
1: tọ́lá mi kì í.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. adéyinka ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tó ń lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ londo madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́bùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kéèké.
1: alájára abiodun.
0: asiru amadu adeniyegbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa. mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: ọ̀sì kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fàtàì bàǹdélé olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́bì kì í ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹ ṣeun bá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́ sokoto kẹmbẹ ríbi ìyá.
2: ìbákan ẹ̀ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tó ń dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọ gbẹjọ gbèje gbèje gbẹsán gbẹsán gbẹwá gbẹwá ó kí yín pẹlú kọlọ pẹlú kọlọ ẹ kú àti tíṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìn kìí sì dè ní mo mọ pé kìí sọrọ ni mo mọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun. ọlọrun ò ní jẹ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye ọlọrun ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú o àìmọ́ ṣe ọlọrun mọ́ kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́ọ̀bì kúrò ràtí lọ́wọ́ lọ́la wàlà àwọn láwàlá kù wá táyé lábẹ́ láàlẹ́ ìlú azim.
1: pé mo dára níbi táwa kò lò olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ̀ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: ó ní
0: alátorí.
1: lára láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer ọ̀rẹ́. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti s malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àmọ́. ládàá dùn àládàá sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ bá wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kọ́ka.

Gbogbo àwọn tán ń fi iṣẹ́ ṣíṣe rán ara wọn lọ́wọ́ níbi mo bá a dẹnu roti image graphic designer làwọn náà àwọn náà ti bá wa ṣe.

ọ̀rẹ́ pé ọlọ́ọ̀ba nìkan ló lè sẹ ẹ̀sùn orí o ó ń láládì ìpè ẹ̀sán ẹ̀jẹ̀ ń fa tẹ́ǹpù níwálẹ̀ díẹ̀ ọlọ́ọ̀lọ́run ló bá láládì ìpè ẹ̀sán o plenty fashion home tí mo ń bá wa rán aṣọ táyé fún lówó kankan lọ́kàn bá wa rán aṣọ lálọ́ gbé fún kó sì mọ́ àníkún lówó òwú àníkún ní kankan lọ́lọ́ ọmọ ọ̀wẹ̀ pẹ̀lú ẹ̀bẹ́ plenty fashion home 07070 0076 003202 0076 003202 0076 003202 àwa máa gbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba ìyáyìn ní ti máa gbèpè tó ní ẹsẹ o ọlọ́bẹ̀ ẹsẹ àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá à rántí dákọ̀ ọlọ́mọ yín ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà lé yín ọlọ́mọ wà pẹ̀lú yín àdúrà ọmọ bá yín o ẹ ṣeun torí pé ẹ ràn wá lọ́wọ́ ẹ ń ṣàdúrà fún wa ọlọ́mọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà ẹ já máa ṣe dáadáa o ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú kan tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ̀ gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ ó kádà hàn ẹni tó ṣe kínkín ní ọkà ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ ní ká ṣe máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ẹsẹ̀ ọlọ́kà ẹsẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fi fẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gàdé fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan láà ní dé bá ń lé mọ̀ bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí nítorí ó bá kù dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọ̀wọ̀ ayé tó ń gba gálílì náà lọ. Adé àbúmọ̀ bá jẹ ọ̀rọ̀ mọ́jẹ lé o ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojú rú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà ilé ọlọ́ọ̀ba lọ́wọ́ mo fi ọlọ́ọ̀ba sọ yín o iṣẹ́ ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdá tó máa pàdé mi ìfín ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọ̀jọ́rọ̀.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn mọ̀ ń pè mí ní Lumatech èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatech International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: Nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà.
0: Àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adeyinka. Mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹrú yóò lè ẹ̀yin lẹ́ẹ̀mú. Tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sẹ́mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ọ̀ kọ̀ọ̀kan mi. Nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀mbọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwọn àmọ̀páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: Ẹyin isu sísun ìwà ahuná
1: ni aláwọ̀ ara mọ́.
0: Kò ní hun wá o kò ní hun wá.
1: Ìgbàkúgbà wá.
0: Nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀mbọ bí àwọ erin.
1: Níbẹ̀ ọmọdé.
0: Adeyinka ọlọ́sùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń fapọ̀ mọ́ òkun yọ, náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò, ẹyin ká máa sọ́ dànù lásán. Ká máa rò dànù, ká máa ràròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ́rú ju olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérí láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ mọ̀ bá wá 415. Kẹ́ ẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tòní lé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi Adéyin.

0: bàbá mi ṣàfihàn ọmọ Adépọ̀jù ṣe ti sùn oorun wẹ̀ kìí ṣe irú àkókò yìí o. Ẹ bá ń kí sàwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́ ẹ tó bá ń kí sẹ́lòmíì pé káwọn náà kan wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mẹ́. Ẹ kí sàwọn èèyàn ẹ kí sí wọn lógún lógún kẹ́ ẹ tún kí sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ́ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀ǹgbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú, bàgbà làgbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dì mú, kán rí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rere kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú wa tàn yá ti gbókòwò mí lọ látorí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ l'Ondo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afọlábínú Rudin Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín. Pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéniran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ̀ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà òjòkò agbẹdúdú orí òkè lé ọmọ àkúkọ gàgàrà tí kọ́lé ìrú àgbè ní dájọ́ wọn. Bàbá tún lọmọ Mùsùlùmí olómù apàran ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀mí bàbá ta ní sẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ bàbá ta ní sẹ̀gbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọn ni ẹmọ mú lọ mí bàbá ta ní sẹgbẹ ẹgbẹyẹ ẹgbẹyẹ bàbá tún lọ mọ ojú rábẹ sáà ẹ kí o sójú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodò mù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà làbí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ́ ń ṣe fún iléeṣẹ́ wa ní àyín. Kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o. Ẹ kéré o kò délé. Àbùdíntómi òfun àbùdíntómi ọ̀sà iná ò ní tánwó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì yín dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dádé gbólówó kówó kó níbẹ̀ ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbàálẹ̀ a ṣe kó lè bá àdìjà kó lè bá dá pọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá. Àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Ọlọ́run mo kí yín bẹ o. Àwọn bàbá wa nù o àwọn ni wọn jẹ ó ti rẹ̀ wá gbogbo wọn tí wọn ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni ń jẹ́ àlè máa wá. Àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ ní gbòòrò ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjọ ti sú wa o. Àwọn ọba ti gboko obù mí lọ àbá ti máa ṣe nǹkan mi ò. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára o jọgọtọ jọgọtọ làbágọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, iná ò ní tánwó yín láéláé fà àbàdà. Àtàwọn míì náà tẹ́ máa ń ràn wá lọ́wọ́ lọ́nà míì lọ́nà míì. Bí àwọn Best Icon Furniture, Plenty Fashion Home.
1: Fedu for now.
0: Badmus Ajao Dauda, AJ Honesty láti ìlú Èkó. Abdulrahman Abdulbasit, graphic designer Awanu Latoyo àti Ọlánìkẹ́nà. Graphic designer wa náà ló ń náà. A dúpẹ́ o. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ S Abdulmalik Wireless Communication tí ò bá sí òun ni ìní mọ Ọlánìkẹ́ o. Pẹ̀lú gbogbo àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín, Ajíṣe bí Ọ̀yọ́ online radio ní ìkànnì wa ní àhín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Toro kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́, àní sìnrìn, àní fọjọ́ lọ́jọ́ lọ. A mọ̀ lọ dáadáa, a mọ̀ bọ̀ dáadáa, a mọ̀ bọ̀ dáadáa. Ìkó ìkọ́bálá, ìkó ìkéjò lọ́nà, àṣetì bóńṣẹ́ Ọlọ́run. Aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lo ìjìnà wà láì, ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì yàrá bàbá tàbí. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lè rogùn wálé ẹ̀dàmú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun
1: lọ́n ẹ̀ bá ń ṣe ẹ̀.
3: Àlìwọ́wọ́ 419 o. Àjẹ̀ lérogùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní níbo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó níbo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí kí n lọ sí òkè kí òun máa bá mi bi tí mo wà mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout mo fẹ́ lọ bá lé ránaba ló pè mí pé kí n lọ sí pos nígbà ṣé pos wà lè tó síbẹ̀ mo lọ sí pos ó ní gbé fúnfún ẹni tó wà bí pos yẹn mo gbé fúnfún ẹni yẹn ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun mo kọ́ pé ẹni yẹn ń tẹ system èmi yẹn bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ pos yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn mo ti pè mo ti wọn ẹpẹ fún gidi gan ó ti yé yín o lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn wọ́n fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tẹ̀tọ́ lọ́hùn-ún gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe ẹ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́ ọ̀yá ẹ̀jẹ̀ wa gbé ohun oníjìbìtì náà ọ̀yá láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe. Mo wá sáàdì roundabout yẹn mò ń bọ̀ ń gbà yìí.
2: Sáàdì roundabout àbí.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì bolẹ̀ wà ń bẹ̀.
3: Sáàdì nìkan lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀ sáàdì bolẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá yà débi roundabout yẹn ẹ dúró síbi ilé epo NNPC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ìbolẹ̀ wà.
3: No ẹ̀yin dúró síbi ilé epo NNPC yẹn màá bá yín bẹ̀. POS wà.
2: POS ó wà ní roundabout lẹ́yìn àbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú lọ́ máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹ̀jọ̀ engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone lójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́ mọ̀ kọ́ ti phone. Kọ́mọ̀ kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ọ̀tì fóònù ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok. Ẹ
2: sọ pé ta bá fẹ́ send
4: 85,000 ló máa gbà.
2: Tọ́ba fẹ́ send ẹ̀
4: sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe dẹ́pọ́sìtì lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjìlá fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹ̀yin 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pa ká nọmba yẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Ok.
2: APS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èkó ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́tọ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún ẹ. 1514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Dẹ́pọ́sìtì ni ẹ bèrè pé ṣé o máa fún rìsíìtì. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún rìsíìtì.
4: Ó máa fún rìsíìtì.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lè yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹ̀ ní ìkọ́lé.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba rìsíìtì yẹn máa bá a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ogun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ ní kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là nílé jọsùn orí lójì ká o òru hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbò yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yin náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Táyẹ̀ sùúrù ẹ̀ lẹ́bi san padà. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ni. Ẹyin láfẹ̀ẹ́dú fọ́nrán ọtí ìbá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ìbá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ìbá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùn hẹ́rẹ́rẹ́ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: gbẹ náà.
1: Wọ́n kẹ́ ẹ̀yìn alátìlẹyìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Ṣàmínú, ọmọdé pọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ ìyá Aláàfin, United States of America lámẹ́jèjì wà. Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Ṣàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì ọwọ́ Lóńdó Stéètì. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi yóò bá.
1: Ọmọọba Aládìgbò lòmú ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́tẹ́kọ́tẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rán ti dáa pàtẹ́ tì rán ti dáa pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wà ó. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ́ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run. Láwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tọ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò mọ́bì tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kàn mí pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn èbó kúkú ni owó tán jẹ àwọn ọ̀ràn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èyí má ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebiyoyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigeria Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi Fashion méjì àti mẹ́ta ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ̀ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ̀ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọ́n fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. I ma je won so papa papa pin pin to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa digo pe a ni foju sun kun omo a ni foju sun kun omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: ọ̀rẹ́ mi bá dáṣẹ́.
1: A ṣe sílẹ̀ làbọ̀, a bá ọ gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀, ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná. Oni tó ń jọmọ mi gbẹ́nà.
0: Oni odi àgọ́ ìyẹn ló máa.
1: Ẹ wá gbọ́ mi yé dáadáa, bí bá a ṣe ò bá ṣe, kó sì ń tì bá a láò láǹbì kankan.
0: Ọ̀tá aṣálẹ̀.
1: Bá a bá ṣe dáadáa lénìí.
0: Oni sọ ma gbọ́.
1: Ìgbẹ́yìn wa ní ẹ̀yìn ìwọ ọ̀la, ó lè mọ́ da, ó lè mọ́ ràjàjà. Ó lè mọ́ ràjàjà tó.
0: Ata buru.
1: N torí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la. Àrọ́ bá gbogbo wa là á dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa. Ká mọ̀ gbáyé ká gbáyé ṣe dáadáa. Gẹ́gẹ́ bí ó kọ mi, ká sá máa ṣe dáadáa.
0: Lójú.
1: Tí mò ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
0: Mo tẹ́ni tó ń bá ṣe, a máa jagun lójú ẹni nítorí ìpọ́jọ́.
1: Ẹyin ká gbà jù báálẹ̀, ká pà jù báálẹ̀, ká pà jù báálẹ̀ dé sú àlọ́lọ́. Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o. Nítorí àrọ́ bá gbogbo wa là á dì. Irú ìtàn wo láwa dà lẹ́yìn ìwọ ọ̀la.
0: Ibayodi.
1: Níta bá fè ní wa ṣe ni o, èní ni ó pè ti ọ̀la o.
0: Ibayodi. Ó dàgbọ́.
1: Ayé mo wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánà. Ọmọ ẹ̀gbọ́n màá mi
0: gángan.
1: Ó dàbí ogún, ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti, ó ti rè wàlẹ̀ àti.
0: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá Mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa, ìdákun má ṣe bá Mùsùlùmí òde.
1: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nípa kẹyìn. Àwọn yìí tá a bá ṣe lénìí náà ni ó dì tá mi ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyìn.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀de yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ́ ní o ni ó wá tí wọ́n fi ní débi òkú tó wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bó ṣe máa ń pè mí ní káṣáwọn àṣẹ dáadáa ajọ kan bí ẹni kìlọ bó ṣe ń pè mí ládéyìnká ọlásùkàn mi báwọn míì bá tún pè mí wọn ni abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ wọn tún ní ajọ kan bí ẹni kìlọ wà wọn tún lè pè mí ní pẹmbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá a ń jẹ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ nígbà tó bá yá wọn ni pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹmbọ bí awo irin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí tó dá ló.
1: Alápasú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rógùn gbèsè.
1: Mo lápasú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kó ìrà máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ni. Àwọn èèyàn. Àwọn tẹ́fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Ó ti o túbọ̀ wá forí jìn lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó pa tí ó túbọ̀ ẹsẹ̀ wá forí.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí àsì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. Àsú sẹ́yìn ẹlòmí ìwákùwà ní ọmọ wákàkiri kó lè bá ríre kúri. Ibi tẹ́ ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan mi. Ní ìgbà kẹyìn tí alápọ̀ ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọyìn ẹ̀ nílé dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní Yinka o. Èmi gangan náà alára ń ò nílé dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi máa ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bọ́ ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ́pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Ṣáájá
1: ni yóò jókòó ẹ̀ ọmọ sí ajá ní ojú òkú abómi ní ògbé òkú lámọ yín lọ àbí accident ọkọ lolúwa rè ó ní bẹyìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀ bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹ jáse dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: se ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma bo awon eyan je bi npa gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin abamo ka ti se die si abamo ka ti se ko to po ju bayi lo abamo ka to se die si
1: ba we kun iwa se koko
0: say you want to awon tin awon tin se esin to nse nikan ni wa ma nsore fun
1: to ba
0: aba awon tin se aba awon tin so esin to nse ni won sore fun se mo bi o lere bo se n gbo mi loro yi ani sa awon tin sore ta te je nse esin nikan lo sore fun aba awon mo iya re nikan lo sore fun se mo lebi ati family re nikan lo sore fun bi wa tara lu re nikan lo sore fun
1: baba ku
0: sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore say lesson atelede re nikan lo sore fun abi iwo kan mo sore un gege bi olodun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life itesin o jesin abi eya o meya se ni ladugbo wa ni bi baba python kan be ni sale adugbo wa mi ale python kan be ni sale adugbo mi ni bi ti mo n gbe loke oro python ni baba ta n soro re yi o python to ni ijo ni awon so fun awon landlord meeting ni eh meeting ni awon landlord association to wa ladugbo wa ladugbo awon ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo tin pariwo laaro ti mo n pariwo disturb gbogbo awon taja taja wa ninu ile
1: awo dede wa
0: roro to ba ti ka nla e ma ngun mi se ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ayi kongo bi eni to ma lade ni miji ganji gan to go to go to go to gba gbogbo nu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na ni ma ti nwo so so so mo mo bi se lo fi ma nla won mi o fi se mi pa mi de mo edo gaga mo ma fale mebu to lo ba mi fun mi ni nje kidumare o le ma sa le ne wo we wo we gbe we gbe we ye we ye we ye wa o sa ni ara wa gbangba gbangba le ri pe mo ise ise kin to da kon mo ji ati tin to je mo ma gbo patori to ya njo si wo to je n keru mi da fin eyin na wo wa wo e ye wa o sa ni ara gbangba gbangba le ri pe o wa ni dan ori mogun to fo dide eni fori mu to to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin ka ko sinu temi olasukan mi ko sinu temi abdurrahman
1: jo pe wa o go mi dile oyin to no to le ki wa
0: won ma wo se temi na se ni o tori mo bi temi na jo ki ilu Oyo se se ma dele nko pe aji se bi Oyo la ri o ayo ni se bi baba eni ko ke e je ki n wa pada seyin bele nya ane python kan be ladugbo wa baba python kan be ladugbo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo ge fu yi pe boya christian abi muslim ni o se to ba be sore
1: ah ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo wọn.
1: láyà kan máa bímọ aláàrẹ san láyé ìgbà tó wù wá lá.
0: a ní python kan bẹ ládùúgbò mi adéyínká.
1: àlọ́
0: python kan bẹ ládùúgbò tèmi adéyínká. bàbá tá à ń wò yìí ó ti ṣiṣẹ́ làbújá rí. ó wá gba
1: bírò.
0: kí náà ń pè é látàbújá wọn ń gbé àwọn bọ́ọ̀ kan tó ń gbé wọn káàkiri ó wá gbà wá sádùúgbò wa.
1: ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbé síta ń rí táwa gangan fojú rí ní gbogbo. wọn á gbẹ kí wọn gbẹ síbi ilé ẹnìkan wọn kà sí táàpù tí ọmọ rọrùn níwájú òta ni. ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì lọ́dọ̀ python tí mò ń wì gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọrùn pipe yìí lọ pẹ̀lú owó ara rẹ̀ tó jẹ́ pé àwọn náà wọ́n ń ṣẹ́gìrì lè kán náà. wọ́n á yín omi adàsù láti inú yàrá wọn. wọ́n á yín omi adàsù nínú ilé ìwẹ́ wọn. ó tiẹ̀ jẹ́ pé federal government náà ló fi eléyìí sọ wá. ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́ kó bá pa kámọ́ tó yẹ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ní òbí lọ́wọ́ ẹ̀ wò. tèmi lè lọ bí ṣé mo lè lọ sí Abuja kí n lọ rìpọ́ọ̀tù. sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi ìtàn gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà. ó wá mú owó ara rẹ̀ gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni. ó wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn lọ ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn lọ gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò máa yé ni. àdísẹ́yìn náà ń sore báwo ni ṣe ń sore ṣe árímí ni àbórè nítorí ọlọ́run lẹ máa ń ṣe. adéyínká tó ti dé láàárọ̀ aláwí ìjánu ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹ̀ ẹranko mo rà bá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà ní o nínú àwẹ̀ látún wá yìí o ṣe ń sóre sọ́lọ̀ ńlọ́rùn ṣe ń sóre má wo bàbá ṣe ń sóre àbí ṣe ń sóre torí ká ilé bá àmọ́ gbẹ̀yìn lọ́wọ́ àwọn kan ní. Ọ̀rọ̀ ti tó ń gùn mí èdè ti tó ń gùn mí mo ti ń làágùn inspiration tó ti ń wọnú agbárí mi wá wẹ́rẹ́.

Ah, oh, I like how daddy da. In the forward group, but Louis Zimbo didn't say to Hawaii. Ever managed here and new. Sugbọn tẹ bá ń ṣàkíyèsí ẹ mọ gbọ omi ohun àwọn ọmọ kékèké lábẹnú fídíò náà ń bẹ lórí Facebook page wa ní Ajíṣebí Ọ̀yọ́ Radio TV. Ẹni tó pè náà ni Ikram Yusuf Adebisi Foundation. Owó tá a fi lọ sílé yìí ní orí status rẹ̀ lórí WhatsApp ló ti tẹ́lẹ̀ rẹ̀ jọ fóyọ pé òun fẹ́ ṣe nǹkan báyìí láwọn èèyàn ń dá sí. Ó ní àwọn kan dá sí gan láti orílẹ̀-èdè Dubai, àwọn tó ń bọ̀ ń dá sí láti orílẹ̀-èdè Dubai. Wọ́n sì rèézì ní alẹ́ tó ń post ẹ̀ tó fi díjọ́ kejì tá a lọ bẹ́ẹ̀. Ó lóun sì ti rèézì over 30,000 naira tí àbí close to 30,000 naira pẹ̀lú owó tóun náà fi kún gbàtàbí lọ sílé ara bí foodstuff lọ makilini ìfọnú gbogbo àwọn nǹkan lóríṣiríṣi kódà gbé kéèkì lọ ọbẹ̀ àjọ lọ ni fídíò ń bẹ ní orí Facebook page wa. Ẹ̀yin náà ẹ máa sórí àṣepamọ́ ò ń bọ̀ ná ń bọ́ yóò wọ̀n ẹlẹ́ ó ti jákèjì ẹ̀.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìana ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú wọn yọjú sí irú bíbá. Sọ́dọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́fẹ̀ẹ́.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ní pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation sọ pé ta bá wojú screen ní wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n wá ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn, àwa tá a bá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí Erelu campus Imanalande College of Education campus second year ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ State Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ State Ọ̀yọ́ Town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni Fonwan Modaleva David Oak ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ́ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹrú èèyàn báyìí ni wọ́n sọ fún alẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ojú táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹnu send ₦500 àtẹnu send ₦1,000 àtàwátádá foundation náà ilẹ̀ ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ́kan wa ká di okòwò ọ̀sán-gangan ká di okòwò ọ̀sán-gangan ọlọ́run jẹ́ ká di ọmọ orúkọ ọ̀sán-gangan àwọn iná ọlọ́run dákun bá sànú wọn ọlọ́run bá sọ wọ́n déyàn ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọ́n déyàn wọ́lá oṣù táwà ọlọ́run dákun bá sọ wọ́n déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọ́n lágbà ọlọ́run bá dà wọ́n lágbà ọlọ́run bá dà wọ́n lágbà àwọn tó ń ṣe àkóso fọ́nwá iná ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zoo ní Ọ̀yọ́ town tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá ọmọ sọ àwọn ọmọ tí wọ́n náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bísímìlà ìmọ̀ àtọ́ ìnà ìsìnlá ìrọ̀ àmọ́ ìrọ̀ yìí ní àtọ́ ìnà kàlíkà òzọ̀rọ̀ fàtàlì ìrọ̀ fíkà wá ní iná sọ ní akọ wà ríáptà orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyá Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àkáàmọ bá yẹ nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ worldwide ni so ẹ dákun ẹ kí a kò sọ ọlọrun gbà bẹẹ nìkan kan
0: wa. A kí o tó máa lọ má ti lọ má ẹ lọ torí máa ń bẹ nígbà míì tẹlómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tó wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah laura mọ ni dis ọmọ tí adorí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajé ń kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú ọyọ not talk of Ọyọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ spons inshallah laura mọ ni so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tíyàn bá fẹ́ rán lọ sí ìlú
0: tọ́mọ fẹ́ spons èèyàn
1: friendly level
0: secondary
1: level and
0: tertiary
1: level ayé rẹ̀
0: àpáni ẹ̀ wà.

àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ń lé kan sí ó ti ẹ̀jẹ̀ pé kò gba ẹnu mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari buhari buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpẹ́lọpẹ́ ìtọ́jú tó pé.

0: ìtọ́jú tó pé ibi ní ọ̀rìn ọmọ ẹlòmíì lọ́sọ́rùn ẹyin náà mọ̀ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá káwá gángan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyan yán torí tẹ́ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fi mọ ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tọ́kù síbi ìtaṣọ ẹ̀ ò sí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí ẹ wò mí rẹ́sí ń lò rẹ́sí ń dáadáa torí kójú rere ni wò rí sí wa káàkù ní ẹ̀yìn ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tọ́lá mi kí
0: n. mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí àṣìwẹ́ kí n tó mọ̀ lọ. adéyìnká ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tún lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rìn gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tí wọn ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹmi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́bùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen aláró látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré.
1: alájàre
0: abiodun. asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa basiru ọmọ adeniyi bàbá mi fatai bandele olúsọlá bàbá mi saminu ọmọ adepọju lamẹrika.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu ló fi kì í ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bà mí lánàá hihihi bàbá fún mi láwọn ọrọ àmọ wọn lé àwọn òtún mọ. ẹ ṣeun bá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi
2: dáadáa.
0: tó fi tún dé ọdọ bàbá mi àwọn bàbá mi wọn yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọlá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: bàbá ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinloye lukman akinoye lukman fọlárin akinloye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọ gbẹjọ gbèje gbèje gbẹsán gbẹsán gbẹwá gbẹwá ó kí yín pẹ̀lú kọlọ́n pẹ̀lú kọlọ́n ẹ kú títí sẹ ọlọ́run lẹ́yìn lára o nítorí pé adéyìn kìí sì dè ni mo mọ̀ ọ́ pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ ìfẹ́ ọlọ́run lẹ́ni lára mi ó dúpẹ́ ọlọ́run. ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mò ń fi ń wò yìí ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú olú àìmọ́ ṣe ọlọ́run mọ́kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́ọ̀bì kúrò láti lọ́wọ́ lọ́la wàlà àwọn làwọn aláàkú wá táyé lábẹ́ láàlẹ́ yìí làzín.
1: pé mo dára níbi káwá kò ló. olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ n bí iṣẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer rẹ. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ wọn sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburú kù lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúrà ládàsára kọ́lọ́run jẹ́ ọlọ́mọ ọba wọn bísí

Eje ka wa na ka ma so ri ma wo be pe Olorun ba nikan lo le se esun ori o nla lade ipe le esan ah ye pa to eje npa tempo ni wa le je Olorun lo ba lade ipe le esan plenty fashion home ti ma nba wa ran aso tai fun lo kankan yo kan ba ara so la do gbe to se han ah ni fun lo owo ani fun ni kankan Olorun ma wa ba lo ebe plenty fashion home 070 7 0 7 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
76003202 àwọn ọmọ ẹgbẹ́ aṣọ fún yàn yóò dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gbé pété ó níyàn ẹsẹ o ọlọ́bẹ̀ ẹsẹ àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá à rán ti dákọ̀ ọlọ́mọ yín ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà lé yín ọlọ́run ọmọ wà pẹ̀lú yín àdúrà ọmọ bá yín o ẹ ṣeun torí pé ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ ń ṣàdúrà fún wa ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ já mọ̀ ṣe dáadáa o ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú kan tó dáa tó dùn lẹ̀ dọ́mọ́ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ̀ o gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí yóò kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ kádà hàn ẹni tó ṣe kínkín ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ nǹkan ṣe mọ̀ ṣiṣẹ́ dáadáa ká mọ̀ ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbá tó mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹsẹ ọlọ́bẹ̀ ẹsẹ ọlọ́kà ẹsẹ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gáàsì fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ àṣìbẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan láà ní dé bá ń lé mọ̀ bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí nítorí ó bá kù dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọwọ̀ ayè tó ń gba gálílì náà lọ. Adé àbúmọ̀ bá jẹ̀rọ̀ májè lé o ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwa rí gbóná o inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojú rú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé mi ìfi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé nére ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

0: ẹkú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìdíkiri tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò gbòde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà wọn ò tún fún wa bí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bù fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajá lu ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba ó kù tọ́jú mi ẹyin náà sọ fọlọ́run mẹ́ pé ọlọ́run ó kù tọ́jú mi o ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mo mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tún ó kù tọ́jú mi àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

Ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé sèmi náà tún lọ ọmọ ọba aládèjì ganjigan togotogo tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torutoru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torutoru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi sẹ́mi pa mí dín mi dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹwò ẹgbowó, ẹgbèwò ẹgbéwò, ẹyẹwò ẹyẹwò, ẹyẹ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ ìkẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa, ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka. Wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ayin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan ọ̀kan Adéyinka yín rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́ bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í o, mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tọ̀lógun tọ̀lógun, mo kì í tọmọlúàbí tọmọlúàbí, títí ilẹ̀ Oòdùà títí ilẹ̀ Oòdùà. Ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wa, ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o, a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sáfà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi á dùn, ara mi á gbọ́ yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé ẹ̀yin wà ń bẹ̀un wà láì lèmi ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ̀ ń bá rán wọn sunday kápá láti ṣe tí wọn sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí i, a dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

0: Where will I be without your support? Where will I be without your help? Without you, help, where will I be today?
1: Thank you for your
0: grace. I bet it's in it that way. Àjọ̀dún lẹ́nu o, àjọ̀dún ọdún kejì tàdá ìkànnì ilẹ̀ bèrè bèrè. À ń torí bí ìdán bí ìdán la ṣe tàbí bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Bí ìdán bí ìdán ni mo ṣe tí mo lóun re gbogbo aláǹta kùnpáyín kékèké sólóko. Bí ìdán bí ìdán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn o. Àbí bí èrè bí èrè, ọwọ́ àjọ bí èrè, wàhálà ìké ṣeré mọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Kéṣeré o, àwọn èèyàn ń gbádùn wa o. Àwa náà a sì ń gbádùn ara wa látara àgbádùn táwọn èèyàn ń gbádùn wa. Wàhálà ìwọ̀n fẹ́ràn wa pọ̀. Ọlọ́run bá ń gbọ́, wọ́n fẹ́ràn mí pọ̀. Èmi náà fẹ́ràn yín o. Tinútinú ni mo fi fẹ́ràn yín. Ọlọ́run ẹyin náà ẹ ní ṣiṣẹ́ o. Gbogbo àdáwọ́lé yín ni ọmọ yọrí sí rere o. Gbogbo ìgbà tẹ́yìn náà bá ń ra ọ́rasẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ mọ bá àánú àtójú rere Ọlọ́run pàdé o. Ojú rere àánú èèyàn, àánú èèyàn, àánú Ọlọ́run, àánú àwọn màláíkà, àánú àwọn àlùjànú, àánú àwọn màláíkà, àánú Ọlọ́run àwọn èèyàn, ojú rere wọn ẹ mọ bá pàdé o. Torí bẹ́ẹ̀ bá gẹṣin nínú tèmi nírọ̀lẹ́ yìí, aláì ẹ ní kọsẹ̀ Yinka. Hàn inú mi sì ń dádùn. A níbi ń bá bojú ẹ̀yìn tí ń bá tún rẹ́nu mi. Inú mi a sì dùn. Ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. Ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo support tẹ́ ń fún wa yìí. Wà láì àìmọye talent ni ó tún dìde látara tàwa náà. Hàn ẹni ó níyìí ò ní tọ̀hún, ẹni tó ní tọ̀hún ò ní ti bí. Hàn àwa lè rojọ́ ni àwa ò lówó lọ́wọ́. Ẹyin lówó lọ́wọ́. Ẹ̀sì tó ń sàánù wa. Àwa náà ń fi ọ̀rọ̀ sàánù àwọn èèyàn. Àwọn ẹlòmíì tán bá ti bá ẹ̀rópin, tán bá tẹ́tí sọ́dọ̀ wa. Bóyá orin, bóyá ètò tó tá a ti ṣe tẹ́yìn, tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀. Bóyá ètò a ti ṣe tẹ́yìn, tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú. Tá a fi ń ṣe ètò a ti ṣe tẹ́yìn, tá a fi bá àwọn ìjọba. Bóyá ètò a ti ṣe tẹ́yìn, tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ níyànjú. Ni wọ́n kàn gbọ́ lásìkò kan. Ẹni tó bá fẹ́ ronú tó fẹ́ tó ronú tó fẹ́ pokùnso tẹ́lẹ̀ ni ọba ní pokùnso mọ́. Ọ̀hún tí wọ́n bá sọ pé tiẹ̀ rí bákan. Tó bá tún wo ọpẹ ẹgbẹẹgbẹ̀rún èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ. Ọ mọ̀ pé bí ń tí báyìí ni tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn ẹlòmíì o. Tí gbogbo èèyàn bá ń dá sòro wọn jọ. Ẹni ó ní sòro ilé yìí ò ní tọ̀hún. Ẹni tọ́ ní tọ̀hún ò ní ti bí. Ṣé bówó lásán ni wọn ò ní? Báwọn ẹlòmíì bá sí pèpele. Tí wọ́n sì pèpele ìṣòro tán nílẹ̀ fún ọ. Tán ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòro wọn jọ. Ká máa dá sòro wọn jọ. Kíkálukú ọ̀sẹ̀ mọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro. Pé kíkálukú ọmọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro. Níbi tó bá ti rí tẹlòmíì tó fi ìṣòro rẹ̀ lẹ̀ báyìí. Ọ̀yà gbé sòro rẹ̀ ńlẹ̀. Kán mọ́ ń kóbó. Pé àṣẹ mi ò tiẹ̀ ní sòro kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí yóò sọ pé oko ẹnìkan ò tó ko baba ńlá baba tó. Ọlọ́mọjà ní sòro, ọlọ́mọjà rí sòro, ọlọ́mọjà kí sòro dé bá wa. Ọ̀hún ìdùnnú ló ń jẹ àgbà, ẹ mọ dunnú ni o. Ẹ ní rogun ìbànújẹ́ o. Ìran ẹ̀rọ̀ fọ̀kan kì í rogun gbóná o. Tútù tútù làárọ̀ dẹ o. Tútù tútù làárọ̀ bàbá mọ́ pàṣẹ ìtura ìdùnnú sílẹ̀ ayé yìí. Adéyìnká ọmọ aláṣẹ ni mi. Mo dé tàṣẹ tàṣẹ. Mo dé ti gbólóhùn ti gbólóhùn. Ta fiyèsí ta fiyèsí. Ẹ tọ̀rọ akin tọ̀rọ akin tọ̀rọ amọ̀ràn tọ̀rọ amọ̀ràn tọ̀rọ ọlọgbọ́n tọ̀rọ ọlọgbọ́n. Ọ̀hún kíkálukú wa máa mú bẹ̀. A ní ẹ̀ máa dúpẹ́ nínú ohun gbogbo ká sà máa dúpẹ́ kópa ẹ̀ wa kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ. A ní ó ń pé ọdún méjì lọ báyìí. Ó tiẹ̀ ti pọ́dún méjìlá pé. Ayin on the 24 ní oṣù tá a wà yìí làwọn ó pe ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀. Wàhálà ìtàn bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn. Ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀. Wọ́n ó tún ti fẹ́ wélé ọmọ náà. Ọlọ́run ó kú ìtọ́jú mi o. Ẹyin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o. Ẹyin olólùfẹ́ mi. Ẹyin olólùfẹ́ mi. Bí ò bá sí isu kí làbá máa pè níyàn. A ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà. Bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá. Ẹyin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan. Ẹyin tèmi mo ní kí làbá máa pè légbo funfun. Ẹyin tèmi kí làbá máa pè ládàlú ègbo pẹ̀lú ẹ̀wà. Ẹyin tèmi kó sí tá a máa pè ní sapálá. Ẹyin tèmi àní bí ò sí isu kò sí tá a máa pè níyàn. Bí ò sí ẹ̀yin kí làwa ìjà máa jábọ̀ kankan. Ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá a lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ ọlọ́ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí mú wa lọ àti ẹ̀ tí ń rí jà sa rẹ̀ báyìí àti ń rí jà sa rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ́ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí òkú àti ń rí ìjà sa rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ mọ pé kò sí bí nọọsì ejoloko tí mọjàlá ò ní délé sọ àti ń rí mọjàlá rẹ àti ń rí jà sáà ibi tọlọ mú wa lọ àwa ń sọ pé íńtánẹẹtì ni à ń sọ pé báyìí báyìí ni íńtánẹẹtì lásán ni ọlọrun bóyá láti pàṣẹ wa ni first indigenous radio station lọyọ ni ó fi wáyé sílùú ọyọ yàtọ sí ètí skul ni ti ń bẹ ní àjàyí crowd down tí ó jẹ first major indigenous radio station fún ìlú ọyọ bí tiẹ sì jẹ private báyà látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dáalẹ̀ ọ̀hún ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsà rẹ̀ àti ń rí jàsà rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. wàhálà kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

0: orí ìbẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orin. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Naija, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Naija ti ń bẹ̀ẹ̀bẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa patapata, a dúpẹ́ o. Ọlọ́ Ọlọ́run ọlá yín làwa fi ń yan ló já wà á.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ̀ wa o, ẹ̀mí mímọ́.

tí ò bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sòdùn wọn wọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bá a rí wa lókèrè wọn á sà yíyá bá a bá kọyìn sí wa bá a bá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọn ti gbọ̀n sórí àga. Àìmọye tí wọ́n pè tán pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọkọ ló ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ ọ́ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò aláyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí yòó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. Àwa dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere ò lórí àgbọ́rùn ré. Ẹyin eré ò lórí àgbọ́ eré ò lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré ò lórí àgbẹ́rù lé orí rere.

ìlú òde lè mọ́ wa tútùtù náà láàárọ̀ bàbá mo fọ àyínlẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín òyìn sọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn títí dìgbà míì táàtò máa pàdé adéyìn kápẹ́ ń bọ bí awo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹni bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì àyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlú kù adé àfúnmọ́rẹ́ mi àtàgbàwò sí lọ́fà ọba rẹ̀ fún dáa bàdé yìí lọ́mọ àyìn àdéyìn bẹ nípò tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì táàtò máa pàdé adéyìn ká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bá lẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múra yín náà ló kọ́ bàbá tó bí ń lọ́mọ àyìn ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyìn ká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.